0: sọ pé gbogbo ọtọ kóra jọ lórí
1: sí ọtọ àjádá àjẹsí
0: ẹjẹ rẹrin lórí
1: ẹjẹ rẹrin lápò bẹtẹ
0: yàmà ayélujára
1: ẹjẹ rẹrin lórí
0: àdúrà dáfídì
1: náà dáfídì
0: náà olùkọ fún mi ní ẹrin lórí àwọn ọta
1: kí n láfi ọfọ máa ẹni mi
0: lórí ọfọ máa ẹni mi kí n lẹnu ọrọ
1: lórí
0: gbàtọ kẹtọ kan
1: arúgbó
0: jẹ ló sọ
1: bẹ
0: lórí ọtọ fẹ pa mi lẹkọ lórí ọtọ ń bá mi sọgbọ tí mo sọ yẹ ẹ fún mi
1: lẹnu
0: lórí wọn lónìí lónìí
1: yọyọyọ.
0: Lórí ọ̀tọ̀ ń bá mi
1: jà.
0: Ẹ fún mi lẹ́nu ọ̀rọ̀
1: lórí.
0: Lórí ọ̀tọ̀ ń bá mi
1: jà.
0: Ẹ fún mi lẹ́nu ọ̀rọ̀ lórí. Ẹ jẹ́ rẹ́rìn lórí. Àwọn tó ń bá mi jà. Àwọn tó ń bá ògbó mi jà. Ẹ jẹ́ rẹ́rìn lórí. Àwọn tó ń bá ayé mi jà. Ẹ jẹ́ rẹ́rìn lórí. Àwọn tó ń bá ayé mi jà. Ẹ fún mi lẹ́rìn lórí. Wa nawe so pe ibuko ti mo ti sonu
2: the blessings that I have lost
0: olore ti mo ti sonu alanu ti mo ti sonu lati
2: january
0: e pada wa
2: the restart of
0: me o ma kigbe soke awon ire ti mo sonu opportunity ti mo sonu lati
2: january
0: pada wa
2: I take them back.
0: Oh, yeah, oh, yeah.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Mo kí yín ẹ kú ojúmọ́ àsìkò ìsinmi òní. Ìròyìn ní kùtùwà èrè láti iléeṣẹ́ Àdàbà 88.9 FM Àkúrẹ́. Ṣáájú ẹgbọ́n àwọn kòkó tó wà nínú ìròyìn ọ̀hún. Òǹkàwé ènìyàn tó torí mọ̀nkìtì dolóògbé ló dìgbò gbẹnu sókè bẹ́nìyàn méje bí wọ́n ti ṣe dáfọ́jú torí bẹ́ẹ̀. Iléeṣẹ́ ológun orí ilẹ̀ tako ìròyìn kan wípé àwọn àtiláwí agbébọ̀dà ló fẹ́ ṣe ìkọlù síbi tẹ́rọ pọ̀ sí. Ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́.
2: Ìròyìn kalẹ̀ Àdàbà 88.9 FM ló ń gbọ́.
1: Àjọ tó ń bójútó ògùn àtóúnjẹ nílẹ̀ yìí NAFDAC ló ti jẹ́kọ̀ di mímọ̀ wípé wọ́n ti rí wípé ọ̀pọ̀lọpọ̀ egbòogi olóró methanol àti igbó ló wà nínú ògógóró eléyìí tí àwọn ènìyàn kan tí wọ́n pò papọ̀ pẹ̀lú àwọn nǹkan lágbòlágbò tó dolóògbé tó gbẹ̀mí àwọn ènìyàn 48 ìyẹn nípínlẹ̀ Ondo. Àjọ ọ̀hún ló tún wá jẹ́kọ̀ di mímọ̀ wípé ènìyàn 7 ló ti tàtàrí ọ̀rọ̀ náà dáfọ́jú báyìí nígbà tó jẹ́ wípé 182 àwọn ènìyàn ni wọ́n ti torí ọ̀rọ̀ náà di aláàárẹ̀ nígbà tí ó fi di 17 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Àjọ NAFDAC ló fọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde wọn tuntun eléyìí tó lùdarí gbogbogbò ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ tó buwọ́lù ó jẹ́kọ̀ di mímọ̀ wípé ọgọ́rùn àwọn ènìyàn ni ló ti daláìsàn lórí ọ̀rọ̀ náà báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ló sì ti dolóògbé ní ìjọba ìbílẹ̀ Odìgbò látàrí ọ̀rọ̀ mọ̀nkìtì ọ̀hún. Àwọn ìlú tọ́rọ̀ náà kàn jùlọ lára wọn láti rí ìlú Odìgbò. Bákan náà láti rí àwọn ìlú bíi Arárọ̀mí Òbù Onípàrágà nígbàtí ó jẹ́ wípé Onípàrágà gangan àti ìlú Òdìgbò àti Arárọ̀mí Òbù ńlá àwọn ènìyàn ni wọ́n ti tàtàrí ọ̀rọ̀ náà ṣe léṣe jùlọ. Ọmọye fúnpọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọ̀wọ̀ Sẹ́nítọ̀ Sàràfàdín Àlì ló ti gba ìgbéga báyìí látọwọ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Abdulrasheed Adéwọ̀lú Ládọjà láti ẹ̀kaàrún balógun lọ sí ẹ̀kẹrin balógun tilẹ̀ Ìbàdàn. Àlì ẹni tó ń ṣojú ẹkùn gúúsù Ọ̀yọ́ nílé aṣòfin orílẹ̀-èdè yìí ni ló kéde ìgbéga ọ̀hún nínú àtẹ̀jáde kan tó fi léde sójú òpó alágbèlébu rẹ̀ lánàá. Ó jẹ́kọ̀ di mímọ̀ wípé òun ò lórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ ètò ìgbéga náà láàfin Olúbàdàn tó wà ní òkè Arẹmọ nílùú Ìbàdàn torí wípé òun wà ní ilẹ̀ mímọ́ lọ́wọ́lọ́wọ́ níbi tóun ti ń kópa nínú ètò Umra. Ó dúpẹ́ lọ́wọ́ ọba Ládọjà wípé ó kà ó yẹ fún irú àgbéga bẹ́ẹ̀ àti wípé gbogbo àwọn ìgbìmọ̀ olùgbaninímọ̀ràn fún Olúbàdàn pátápátá ni wọ́n ṣeun fún àfọkàntán tí wọ́n ní nínú òun. Ìjọba àpapọ̀ ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ olùwádìí lábẹ́nú kan báyìí láti ṣe ìwádìí òfin tótó ohun tó ṣokùnfà ikú àwọn awakùsà 37 eléyìí tí wọ́n dolóògbé nínú akolo àjọ ẹ̀ṣọ́ ààbò ẹ̀rín làbòlú nílùú Mìnà olúlu ìpínlẹ̀ Niger. Ìjọba ló ti ṣe àfilédè orúkọ àwọn ikọ̀ NSCDC eléyìí tí wọ́n ní kí wọ́n lọ rọ́kúnlé látàrí ọ̀ràn ikú tó pa àwọn ènìyàn náà àti wípé àkókò tí wọ́n fi lọ rọ́kúnlé ọ̀hún ni wọn yóò fi wá jẹ́rìí ohun tí wọ́n rí lọ́bẹ̀ gan tí wọ́n fi wárú ọwọ́ àtohun tó ṣokùnfà ikú àwọn awakùsà ọ̀hún. Ó jẹ́kọ̀ di mímọ̀ wípé ìgbìmọ̀ náà òní yóò ní iṣẹ́ láti ṣe o lórí ìṣẹ̀lẹ̀ ikú tó pa àwọn ènìyàn 37 náà bó ṣe wọ́n ti ṣe wà lákọlò àjọ ẹ̀ṣọ́ ààbò ẹ̀rín làbòlú. Àtẹ̀jáde kan létí mínísítà tó rí sọ̀rọ̀ abẹnu Túnjí Òjó tó buwọ́lù jẹ́kọ̀ di mímọ̀ wípé ìgbésẹ̀ ọ̀hún tẹ̀lé àṣẹ ààrẹ Bọ́lá Tinubu láti lè ṣe òfin tótó ìwádìí ẹ̀kúnrẹ́rẹ́ àkóyawọ́ lórí ohun tó ṣokùnfà ikú àwọn ènìyàn ọ̀hún lọ́jọ́bọ̀ 17 oṣù kẹsàn-án ọdún 2026. Bákan náà ló tún wá pàṣẹ wípé gbogbo àwọn ikọ̀ NSCDC tí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ ọ̀hún gangan òun ni kí wọ́n yọ níṣẹ́ o fún àkókò tá a wà yìí títí tí wọn yóò fi tí ìgbìmọ̀ náà tí yóò fi parí ìwádìí wọn. Nini royin to jo be agbejoro ajafeto omo niyan ni idiji adiyanju lo ti darapo mo igbiyanju ti o lo ti darapo mo igbimo eleyi ti o sofin toto iku to pa awon ti won pe ni awakusa lona ito nilu mina ti se olule ipinle Niger leyin ti o je ko di mimo wi pe ohun ti gbaradi lati fedi awon eniyan ti won fe bo oro na mole sita adiyanju je ko di mimo wi pe ohun gba ise ohun ohun si muda awon eniyan loju wi pe eto awon ti won dologbe ohun ilo ohun yori wi pe ohun pamo nipa fifedi gbogbo awon ti won lowo ninu oro na sita patapata atejade kan adiyanju je ko di mimo wi pe ijoba nlo pe ohun senu ise ohun ohun si ti fi ara ohun je fun lai se pe ohun ba gba toro tabi kobo ewe adiyanju wa je ko di mimo wi pe ijoba o gbodo fun awon omo igbimo kankan ni owo egba ekuse lori ise ohun be ba se ndarapo mo wa iroyin ni kutuwa ile n gbe lowo lati le se adaba 88.9 fm akure baba padade a ma je ko di mimo fun yin bo ti se nlo ni inu iroyin bi awon ologun orile bi won ti se tako iroyin kan o wi pe awon atilawe agbobada lo fe se ikolu sibi te ro ba po si e mo yi ku nbe adaba yi wi e
3: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti sumi, ise lo npariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, ti e kon sun lo ni.
4: Aba, aju ko ti gbo ni, nipa 24/7 aba make sure, korojo gbogbo bile ta won ko rin bire fun gba gbogbo, akonse gbogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 aba make sure, ko lo ti nu rara, o ka wo eyin didun, ara riro, apo gede gede do ti ara danu, logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodo lulufe re iwe atego la fi pe lo re ajo nada ki fonte lugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abamission rubiga

iṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: ẹ tilẹ̀ ti gbọ́ nípa ilé ìwé kan Jakiem College of Health Sciences and Technology lórúkọ rẹ̀ ilé ìwé tí o ti lè ní ìmọ̀ nípa ètò ìlera ìmọ̀ sáyẹ́nsì àti ìmọ̀ ẹ̀rọ ọ̀kìn ni wọ́n láàrin ẹ̀yẹ wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé tí àyíká ilé ìwé ọ̀hún gan dáńtọ́ Jakiem College of Health Sciences and Technology ló wà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrọ Ekiti nípínlẹ̀ Ekiti ilé ìwé yìí ti gbohun tẹ ìjọba wa àti pé ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate diploma OND àti HND láwọn ẹ̀kọ́ wọ̀nyí community health technology health assistance medical diploma in public health àtàwọn yòókù àti pé Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrọ ni yóò fún àwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn ibo gan ni ilé ìwé yìí wà opposite First Samuel ọ̀gangan nílùú Súpárì Àkókò nípínlẹ̀ Ondo fọláyé lẹ́kùnrẹ́rẹ́ sáwọn nọ́mbà wọ̀nyí 08120644426 àbí 08154377844 àti 08154375072 Jakiem College of Health Sciences and Technology wọ́n gba ìmọ̀ láti lè di adarí lọ́jọ́ ọ̀la.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́pànilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Ẹyọ ìyanra òyìnkún Ekiti kété ẹ̀mí ọmọ orin gorósó Ekiti rúmọlẹ̀ kẹjì bá wẹrẹ ní wẹlé Ekiti wọ́n fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́rùn abọ̀lú sí díkì ẹ̀ wọ́n fẹ́ra tẹlifíṣàn ni o wọ́n fẹ́rẹ̀ fàánù ni o wọ́n fẹ́ra deep freezer wọ́n fẹ́ra washing machine wọ́n fẹ́ra microwave wọ́n fẹ́rẹ̀ ro kitchen gas cooker and co ẹyọ abọ̀lú sí díkì ẹ̀ ẹyọ wọ́n yóò asan díẹ̀ ṣó ti yẹ ọbẹ̀ ẹ̀nà ọ̀rọ̀nù yeyeye láìsẹ́ ẹ̀lẹ́ ni o ọ́fíìsì rẹ̀ Lidanko Plaza Lajilosun Lado Ekiti ẹ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yẹmi pé lẹ́ẹ̀kan sí 07074843351 ṣó ti yọ jáde rúlé o.
4: Please listen to this announcement. It's exactly 10 years today, 20th September 2026, that late Mrs. Ogunsusi Veronica Bose departed from this sinful life to the world beyond. Your exemplary life, worth of emulation, was second to none during your lifetime. The vacuum created by your sudden death has been very difficult to fill. We remember you always for your kindness, love, simplicity, joviality, generosity before your departure. You are fondly remembered by your darling husband, children, grandchildren, sisters, and the entire family members. Ogunsusi Isaac, Olutomiwa, and children. Announcer. Didun, didun, didun ni ranti olododo. Onilope odumewa, ti yawowa, iya ti yayawa. Arabinrin Ogunsusi Veronica Bose dágbére fún ayé òṣìṣẹ́ yìí ní ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2016. Gẹ́gẹ́ bí àlá lórí lójú wa, nígbà gbogbo là ń ṣe ìdárò rẹ̀ o fún àwọn iṣẹ́ rere tó gbélé ayé ṣe. Bẹ́ẹ̀ni àwa kò lè gbàgbé rẹ̀ fún ẹ̀yìn ojú, àánú, ìfẹ́, ìrànlọ́wọ́ àti ìtọ́nisọ́nà nígbà ayé rẹ̀. Ojoojúmọ́ làwọn ọmọ, ọmọ-ọmọ, ọkàn yín, àbúrò, ẹ̀gbọ́n àti gbogbo ẹbí ń ṣe ìdárò rẹ̀ sunre o onínúure lókan àyà jésù títí di ọjọ́ àjíǹde tí kì yóò sí ìpínyà mọ́ lọ́dọ̀ olùgbàlà. Ogunsusi Isaac Olutomiwa àti àwọn ọmọ ló ń kéde.

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Jọ̀wọ́ ẹ dúró lọ́jà rẹ̀.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-483-351.
6: Mo ń gbádùn àdàbà.
7: Gbogbo wa
6: náà

0: iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide
3: ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
4: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wùwá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni

0: sí.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa pa nílẹ̀ lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdo.

0: gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba ayé òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba mission kò lọ́ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọ́mọ 24/7 Abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba mission.

0: iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro ìsara iná ọ̀nà ni. Tó o bá jí gbogbo ara máa romí, ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú, mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
3: Agbóyin ìṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà núlé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti níṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májà dákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 60 64 19 07 60 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ isoro ni agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun ba si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun ise ara ni ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta saloru ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 tudu yemi lane opposite oyemegun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba de le elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
4: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo be si ma ro ohun kon ni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gopo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi koli o bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagba ninu ewe ategbo mo ah nbe ko ìbáyàwó tí báyìí tọ́jọ́ òdodo pàdé ni ìgbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àti egbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àti egbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àti egbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn ogójì ìṣẹ́jú a lè rìn ọgọ́ta ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà àárín fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ lómi yóò máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
6: Báwo máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
2: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra ẹ̀ náà mọ̀ ni bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gbogbo débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gbogbo kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
0: Iléeṣẹ́ tó ṣẹ́ ó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
7: Ká ṣiṣẹ́ ká jẹun tó dáa ká fara nísinmi ní ìṣàtọ́kùn ẹ̀mí gígùn ọ̀rẹ́ wa mélòó wá láyé ọ̀hún tó ní gbádùn ẹ̀mí ẹ̀ wá gbádùn ẹ̀mí ẹ̀ ní the date apartment. Bẹ́ẹ̀ni àlejò bí òkété là ń fèkùrọ́ lọ erin lakata búdé ẹyọ ṣẹ̀ṣẹ̀ the date apartment níbi tí lè tura ti pàdé ìgbádùn àti fọkànbalẹ̀ pẹ́mú bóyá short àbí extended stay lẹ́yìn fẹ́ ni ìgbéyàwó ọjọ́ bí àríyá lóríṣiríṣi abẹ́ fẹ́ ṣe fàájì létí swimming pool the date apartment ní ẹ máa bọ̀ àwọn yàrá wá ṣe gẹrẹmẹjẹ bí àfin ọba iná kìí ṣẹ́jú ààbò tó péye wà fẹ́mi àti dúkìá free wifi ẹ̀rọ amóhùnmáwòrán láti máa ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé gbogbo ohun tẹ́ nílò pátá fún ìgbádùn yín lókun the date apartment ní 2-bedroom apartment àti 1-bedroom apartment àwọn ohun tẹ́ fi lè ṣeré ìdárayá bí snookerboard table tennis table football badminton treadmill yoga mat àti apps equipment lóríṣiríṣi àtúní gazebo bar àti barbecue machine tó jẹ́ tìgbàlódé the date apartment wà ní plot L28 sunshine estate ilẹkùn ọ̀dà road àkúrẹ́ ẹ máa pe 0903-322-5006 tàbí 0903-367 4031 The Date Apartments. Comfort, elegance, excellence.
8: Pada, ma lo si beyen o. Marketing office at BFM ni won wa. Number 1 lawa. Ile gogoro to wa legbe A Division Police Station. Oba Adeshida Road ni lu Akure. O de tun le pe marketing manager sori 0803 041 4344. Ronke sori 0703-529-5755 Tabi Grace sorry 0803-247-4686
9: Hey, hey! Hey, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, yo, 3351 emi pe lekan si 0707484 3351 so ti yo ya de rule o

0: ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Nítokùnrin nítobìnrin lọ́mọdé àtàgbà. Olú antichẹ̀. Jinsan Shino. Pantan Yoga. Wrist watches. Awoka. Senator dressing. Resource control. Ní yíṣù. Ọ̀tàgbàntàgbà tó ta gbẹrẹgàdà síbi gbẹrẹgàdà nígbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ògbàgbà ti rí gbà ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God! Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bet àti fìlà àti layadi wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kó tètè wá máa order for uniform container and sandals. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìpẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sídọ́sì. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Mo yá ní number 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́. 0800 3452 0455. Ní Yéṣù àbíbàtà kókó ká.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kòlọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara.

0: àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abamation kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro apọ̀ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 abamation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abba make sure gbogbo ìgbà ìjàgbá ìjà òsì always guide me.
1: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ látàbà. Ọjà ọdún ti bẹ̀rẹ̀.
2: Ọjà ọdún ti dé. Àdàbà gbé.
1: Kí lẹ ń tàṣà? Kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde. Lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájùfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá ta yọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún ò ní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n.
3: Oya ẹ máa bọ̀ wá o.
2: Ìrẹ́pẹ̀tẹ̀ ni ọjà ọdún ti dé.
1: Tiwọ́ náà máa ń gbẹ́ yìí lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìta mẹ́ta tá jẹ́ kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station lọ́ba Déṣídà Ròdù Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà á jì jó ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344 Grace 08032474686 tàbí Fẹ́mi sórí 08060864428.

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́fẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà rẹ̀.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ fọṣọ, kí ìṣe ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
2: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
3: Èmo ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí ìléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe
5: 0707-484-3351.
6: CDK, ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

gbogbo ẹyin ọmọ ìjọ wa tẹ bá fẹ láti lọ mọ gbẹjẹ tàbí tẹ bá fẹ mọ fẹjẹlẹ orí ọfẹ wà fún yín o bí gbàgbọ yín bá ṣe gbé èmi kọ mo fọrọ náà lédè mò ń bọ wá. Àwọn tí wọ́n bá ń ronú àti gbẹ̀mí ara wọn ẹyẹ kà wọ́n má láìsẹ̀ mọ́ ìrànlọ́wọ́ ètò ìlera ń kẹ́ ẹ ṣe fún wọn èmi kọ́ mo fọ̀rọ̀ náà léde ẹ mọ̀ gbọ́nú ẹ̀kúnrẹ́rò yẹn kojúmọ́ o.

ọgọrùn àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ tínú ń bí ni wọ́n ti lọ ń darapọ̀ báyìí o pẹ̀lú ikọ̀ rainbow coalition eléyìí tí mínísítà tó rí sọ́nà olúlu lẹ̀ yí yẹ́sàn gbèké tó ń darí nínú ìgbésẹ̀ eléyìí tó ń fojú jọ lílọ́wọ́ nínú gbódòrosọ tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú tó ń lọ́gbà lọ́wọ́ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ikọ̀ akọ̀ròyìn jẹ́kọ̀dí mímọ̀ wípé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kọ̀ọ̀kan ò ní wọ́n ti fi àìdùnnú wọn hàn sí ọ̀nà tó ń kojú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lábẹ́nu látìgbà tí wọ́n ti parí ètò ìdìbò abẹ́nu eléyìí tó wáyé kọjá. Àwọn gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ àwọn gómìnà lẹ̀ yìí eléyìí tí gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma tó ń darí tí wọ́n jẹ́ gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n jẹ́ kò dì mímọ̀ lọ́jọ́ ajé wípé ṣe rí ikọ̀ rainbow coalition yẹn eléyìí tí wike tó ń darí ló mọ̀ ṣeéṣe kó mọ dúnkùkù lájà mọ́ àtúndìbò ààrẹ Bọ́lá Tinubu. Wọ́n ní kò yẹ kí ìjọba alẹ̀ yìí pàápàá jùlọ ẹgbẹ́ òṣèlú tó lògbà lọ́wọ́ kó finá sórí òrùlésùn o lórí ọ̀rọ̀ rainbow coalition náà. Ọ̀rọ̀ ọ̀hún ni ó ti fa rúkè rúdò báwọn ènìyàn kan ti ṣe ń kùn sínú kùn sódì lórí bí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí àwọn kan ń ṣègbè lẹ́yìn àwọn gómìnà táwọn míì tí wọ́n sì lọ nílẹ̀ papọ̀ pẹ̀lú wike. Ẹ̀wẹ̀ ọ̀kan lára àwọn adarí ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ nílẹ̀ yìí jẹ́kọ̀ di mímọ̀ láàárọ̀ ní ọjọ́ ìsinmi ó ní kí wọ́n fi orúkọ òun pamọ́ o torí ọ̀rọ̀ kan ó wá ṣàlàyé ọ̀rọ̀ rainbow coalition náà gẹ́gẹ́ bí ọ̀nà míì àátọ̀ tí ẹgbẹ́ òṣèlú APC tí ó tún fi jáwé olúborí o ó ní ààrẹ Bọ́lá Tinubu gan ó lọ́wọ́ nínú ìgbésẹ̀ náà látàrí àtúndìbò ara rẹ̀ gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún bó ti ṣe sọ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ náà ni wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wike torí wípé wọ́n mọ̀ wípé ó mọ bí wọ́n ti ṣe ń darí àwọn ènìyàn gan nísàn. Ẹlòmíì tó tún jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú APC tó ní kí wọ́n mọ̀ forúkọ lédè lọ́jọ́ Sátidé ó jẹ́ kò dì mímọ̀ wípé àwọn adarí tínú ń bí náà ó ní wọn ò fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n ń tàtàrí bẹ́ẹ̀ lọ darapọ̀ mọ́ rainbow coalition eléyìí tóun tó farasin sínú ẹgbẹ́ òṣèlú APC ó ní káwọn ènìyàn ó ti mọ́ ti ẹ̀mí kan bó ti wù kó rí torí pé ààrẹ Bọ́lá Tinubu ó lọ́wọ́ nínú ọ̀rọ̀ rainbow coalition náà. Ẹ wo ẹ̀kọ́ ìròyìn ọ̀hún ó wà nílẹ̀ bí yẹ̀pẹ̀ ó yí mi ká bí omi ó lé tondótondò sínú ìwé punch tó jáde láàárọ̀ tòní ẹ lọ wò bẹ́ẹ̀. Ọmọye ìfúnpọ̀ ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú oníka méjì NDC Peter Obi ló ti jẹ́kọ̀ di mímọ̀ báyìí wípé bí fa ìdìbò gbogbogbò tí ń bọ̀ níwájú bá lè fọ ore fóun o gbogbo àwọn ènìyàn tí wọ́n bá ń lọ́wọ́ nínú gbígbògùn olóró lórílẹ̀‐èdè yìí òun lòun pàṣẹ wípé kí wọ́n mọ fi sínú ẹ̀wọ̀n gbére láì ti ẹ̀rọ irú ipò tó ní kálukú wọn bá dì mú. Òbí ló fọ̀rọ̀ náà léde lọ́jọ́ Sátidé lákòókò ìpàdé kan tó ń ṣe papọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú NDC o yẹn ní Kaduna ó rọ àwọn ọmọoyè lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú tó bá wò kí wọ́n wà láti jámi lórí ṣíṣe ìlérí eléyìí tí wọn ò ní lè múṣẹ fáwọn aráàlú. Ó ní bóun bá lè gàpèrè ààrẹ orílẹ̀-èdè yìí gbogbo àwọn ènìyàn tí wọ́n ń kó ògùn olóró wo orílẹ̀-èdè yìí tàbí àwọn ènìyàn tí wọ́n fi ògùn olóró ba orúkọ orílẹ̀-èdè yìí jẹ́ òun ni wọ́n gbàgbé wọn sínú ẹ̀wọ̀n bí ọ̀bọ. Ó tún wá ké sí àwọn ẹgbẹ́ òṣèlú káàkiri láti gbájúmọ́ ìpèníjà tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà nípa fífojú sun ohun tó ń kojú àwọn ènìyàn gan nísàn. Gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ rí ọ̀hún wájẹ̀jẹ́ wípé bóun bá lè gàpèrè ààrẹ o ó ní gbogbo àkókò ìsinmi òun orílẹ̀-èdè Nàìjíríà lòun ó ti mọ̀ lò ó kò ní sí wípé òun fòbí ẹyẹ lọ sí òkè òkun kóun ó lọ rè mọ́ gba ìsinmi. Gẹ́gẹ́ bó ti ṣe wí ó ló yẹ káàrẹ kó wà láàrin àwọn ènìyàn rẹ̀ nírú àkókò bẹ́ẹ̀ pàápàá jùlọ kó ṣe àkànṣe sí àwọn ìpínlẹ̀ eléyìí tó ń kojú ọ̀ràn ètò ààbò tàbí àwọn ọ̀ràn míì. Ẹ wo náà wo Daily Post tó jáde láàárọ̀ tòní ẹ̀kọ́ ìròyìn ọ̀hún ó wà ńbẹ. Àwọn onímọ̀ nípa àrùn ọpọlọ ni wọ́n ti jẹ́kọ̀ di mímọ̀ báyìí látẹnu ẹnìkan tó jẹ́ olùwòsàn àrùn ọpọlọ Dr. Favour Alexandra wípé kí ìjọba dákun dábọ̀
ko gbajumo ti toju awon eniyan ti won ba n gberu ati gbemi ara won ki kan se wipe ki won mo so igbese na di oran ise mo won lowo Alexandra n lo pe ipe ohun lakoko iforojewo re lori ile ise mu maworo kan to lo ko lana ojo Saturday o je ko di mimo wipe rironu ati gbemi ara eni n lo je arun opolo to lagbara gidigidi to si nilo wipe ka won agba oje onimo nipa eto ilera ki won da si ko n se pe ki joba ko tun mo fi ajeru awon eni be o je ko di mimo wipe awon agba oje onimo nipa arun opolo on lo ye ki won mo wo koja bi awon eniyan bi ti won ni iru oran yi bi won ti se n gbe ile aye sugbon ki won wo on to sokun fa iru igbese be gan nisan ekun royon o wa ninu we punch ele to jade laaro toni e lo wo nbe ko omo gbon fasa yama ni won ti dola awon eniyan meta ototo kan ti won se lese kuro lowo awon agbeboda luru lojona dampo eleyi to wo rumba ni joba ibile bakura ni ipinle zamfara lojo eti isele ohun indo ti fifile de loju opo alagbelebu latenu enikan to je onimo nipa eto abo bakatsin yen lojo isimi gege bo ti se so loju opo ohun oni eko ologun na ni won dan kiakia lakoko ti won gbo wipe awon agbeboda loru ohun ti sose ninu eyi ti won ti dola awon eniyan meta ti won se lese kuro lakolo won bakatsin lo wa je ko di mimo wipe awon ologun ohun oni won tu gba o le ni 100 malu ketekete meji ewure kan ati awo malu marun kuro lowo awon eniyan mi to je bi pe won je ole aji eran losinku ni agbegbe magami o oni lojo laaro ojo eti awon ologo fasanyama hun won dola awon niton light ti ero oran ti o ba sele nigbati awon mejeji ti won jo gbojon gbena woju ara won danogun ya ninu isowo sise mi nijoba ipile safi awon ologun ohun oni won tun gba oko Toyota Camry kan eleyi ti won ni awon agbeboda luru ohun ti won ti gba lowo entoniku lakolo won iroyan wa ninu we Daily Post ele to jade laaro toni e lo wo nbe

0: Àwọn ẹgbẹ́ àwùjọ kan ti ké sí ìjọba láti fojú àwọn ènìyàn tí wọ́n ní ibi ìwakùsà. Eléyìí ti àwọn ènìyàn tí wọ́n pè ní awakùsà lọ́nà àìtọ́ 37 tí wọ́n ti kó wọn o. Kó tó di pé àwọn onítọ̀hún lọ dolóògbé sákòlo àjọ ẹ̀ṣọ́ ààbò arìnrìn-àbò nípínlẹ̀ Niger. Àwọn àjọ ọ̀hún ní ìwádìí sí ikú àwọn onítọ̀hún gan kò gbọ́dọ̀ mọ ní ọ̀ràn tó ṣokùnfà ikú wọn. Bí kìí ṣe wípé talẹni tó ní agbègbè tí wọ́n ti ń wakùsà náà gan nísàn-án ìpè ọ̀hún ló tẹ̀lé ẹ̀sùn kan láti ọwọ́ ọ̀kan lára àwọn ènìyàn tó rí ìyẹ́bọn fún nínú àwọn awakùsà náà ẹni tó ní adarí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí ọ̀gágun fẹ̀yìntì Ibrahim Babangida ló ní ibi ìwakùsà náà tó ní káwọn olọmọ ṣiṣẹ́ nínú àtẹ̀jáde kan lọ́jọ́ Ẹtì ní ilé-iṣẹ́ akọ̀ròyìn kan ló mọ̀ ti sọ ọ̀rọ̀ tí ọ̀kan lára àwọn ẹni tó yìnbọn ọ̀hún Malam Babawo Tundu Nasira tó sọ wípé ibi ìwakùsà góòlù náà ló jẹ́ wípé Babangida ló ní o. Àwọn àjọ NSCDC sì ti wá kí àwọn nílọ̀ pé káwọn kúrò ńbẹ̀ ṣáájú ṣùgbọ́n tí Babangida ní àyànká sí káwọn ó tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ àwọn kó tó di wípé ọ̀rọ̀ náà wá di ẹni oríyọ òdìgbò. Nígbàtí wọ́n wá sọ̀rọ̀ àjọ àwùjọ ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé ìjọba gbọ́dọ̀ tanná wádìí ẹni tó ní ibi ìwakùsà náà gan kí wọ́n sì mójú ẹni bẹ́ẹ̀ ba irú ìjìyà tó bá tọ́ kìí kàn ṣe wípé kí wọ́n wọ́dìí àjọ ẹ̀ṣọ́ ààbò arìnrìn-àbò nìkan ṣoṣo lórí ọ̀ràn tó ṣokùnfà ikú àwọn onítọ̀hún. Ẹ̀kúnrẹ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé punch eléyìí tó jáde láàárọ̀ tòní ẹ lọ wò bẹ́ẹ̀. Ìgbìmọ̀ olùṣèjọba tó ń darí ìjọ ẹlẹ́rìí Jehovah ní gbogbo àgbáńláyé ló ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọmọ ìjọ àwọn lórí ọ̀fẹ́ láti fi ẹ̀jẹ̀ sílẹ̀ tàbí láti gba ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni lákòókò tí ètò ìlera wọn tó bá dé ojú ọwọ́ òun. Wọ́n á jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde ní Warwick, New York lọ́jọ́ Ẹtì wípé ẹnikẹ́ni nínú àwọn ọmọ ìjọ ẹlẹ́rìí Jehovah tó bá fẹ́ fi ẹ̀jẹ̀ sílẹ̀ ó dá lérí irú èròǹgbà irú ẹni bẹ́ẹ̀ tàbí ìgbàgbọ́ ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n èròǹgbà wọn lórí ọ̀rọ̀ gbígba ẹ̀jẹ̀ àti fífi ẹ̀jẹ̀ sílẹ̀ fúnni kò yí padà bó ti wò kó rí. Wọ́n wá jẹ́ kó di mímọ̀ wípé ìgbàgbọ́ eléyìí tí ẹni tó bá fẹ́ ẹ̀jẹ̀ ó ń gbà tó bá ní ó lè ṣokùnfà bóyá yóò gba ẹ̀jẹ̀ o àbí kò ní gbẹ̀jẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni tàbí bóyá yóò fi ẹ̀jẹ̀ lẹ̀ fún ẹnikẹ́ni. Ìgbìmọ̀ olùṣàkóso ọ̀hún ló tẹnu agbẹnusọ rẹ̀ Gillis sọ wípé àwọn ọmọ ìjọ àwọn wọ́n ní ẹ̀tọ́ sí ètò ìlera tó jẹ́ ojúlówó ẹnikẹ́ni tí gbàgbọ́ rẹ̀ tó bá sì ti gbà á tọ́kàn rẹ̀ bá fún lórí ọ̀fẹ́ láti gbẹ̀jẹ̀ tàbí fẹ̀jẹ̀ lẹ̀ kó tẹ̀síwájú láti lọ ṣe bẹ́ẹ̀. Ẹ̀kọ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé punch tó jáde láàárọ̀ tòní ẹ lọ wò bẹ́ẹ̀. Ibi àbádé náà ní Jóhun orí ọ̀fẹ́ ti wà láti pè wọlé èyí tí ẹ bá fẹ́ gbẹnu sí lórí ìròyìn tá a ti kà jáde láàárọ̀ yìí pọ́nbélé ohun tá a kà jáde òun náà lẹ lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ lé láàrin ìṣẹ́jú kan 08162519991 08162519991. Hello, ẹ kú ojúmọ́ o.
1: Ẹ mà ní wàlẹ̀ lágbó ọlọ́run.
0: Ẹ ṣe o.
1: Bíbẹ̀ ló kú láti jagun lábẹ́ ìjànú.
0: Ok.
1: Inú mi dùn mọ́ ní ká lọ fọkàn balẹ̀ pé ètò ìbò tá fẹ́ dì kí á lọ láti àlàáfíà tó kù ní sí wàhálà adúpẹ́ lọ́wọ́ wọn ìjọba náà kò tó bá múra sọ̀rọ̀ ààbò àbí òun níbàjẹ́ o ẹkúṣẹ́ takuntakun.
0: 08162519991 08162519991 ẹ lọ ẹ kojú ẹ káàárọ̀.
2: Ẹ ṣe o. Ẹ̀mí àṣọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀. Èyí tí mo fẹ́ dá síbẹ̀ nípa ti àwọn tó kú sí ìgbèkùn àwọn civil defence yẹn bí wọ́n ti torí kókó ìkọ́ tẹ̀ ká láàárọ̀ pé àwọn tó kú sí abẹ́wọ̀ yẹn bí wọ́n ti kú síbẹ̀ yẹn ó jẹ́ ẹ̀kan tí ó bani nínú jẹ́ o torí irú àwọn 60-something tó lọ kú sínú ìyá kan ṣoṣo láì ṣe ẹja ice ó jẹ́ ẹ̀kan tó burú jáì ṣùgbọ́n wọ́n wá ti sọ ní kókó ìròyìn báyìí pé wọ́n ti dá àwọ̀yẹn dúró ná àwọn bíi ogun kò tó pé wọ́n fẹ́ máa ṣe ìwádìí. Ẹnikẹ́ tí ajé kiri yẹn bá sí mọ́ lórí ó lè fìyà tó kàn fi jẹ́ wá torí ẹ̀mí tí wọ́n fi ṣòfò yẹn ó ti pọ̀ jù ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀kọ́ ètò.
0: 08162519991 ẹ̀lú ẹ̀ka rọ̀.
3: Hello.
0: Ekaro.
3: Ekaro, kutu ma kutu.
0: Eshe o.
3: Please carry this in your new life white house. Unile ye ni luori. Hello.
0: I'm going.
3: Ele ti mo fe da fini ti ibi ti won ti wa kusa. Awon 37 eyan ti won ku yen. Ee si o da be pe en ta wa o si pe ko si pa ti fe wa jina mo. Ngba ti won ti le detect pe are wa tele ri olo ni be yen. O ye ki igbese ta ma gbe bayi si ni pe bo se ma fi oro wa lenu wo. Bo se je ati bo se rin because 37 eniyan o se 37 adiye o adaba oni baje on do si ti lapa ko ni baje o. E se
0: 0816251 9991 0816251 9991 loju opo te pe si wole laaro yi. Hello, eko jumo. Hello. Hello. Oda. Hello, e karo. Hello, e ti wa nbe.
4: Atọpẹ Ogunṣẹ́ ìlú.
0: Ẹ ṣe o.
4: Ẹkùn Sunday Gbẹ̀ngà látòkè àrò.
0: Àbá yín bọ̀.
4: Ìwà Kùsà tí wọ́n ti lọ àwọn civil defense lọ lé àwọn yẹn kúrò. Wọ́n náà wọ́n ti lọ ẹni tó yè nínú ọ̀sẹ̀ pé wọ́n ti wá lé àwọn kúrò tẹ́lẹ̀. Pípé Babangida lónìí bẹ̀ pé Babangida sọ pé kọ́ lọ máa ṣiṣẹ́ wọn lọ. Tí wọ́n bá ṣiṣẹ́ ìlẹ́gàá ńbẹ yẹn NSDC wá gbé ọ̀rọ̀ Babangida lọ sọ́dọ̀ ìjọba kúkù sọ́wọ́ ìjọba. Wọ́n tiẹ̀ Babangida kọ́ ló pa wọ́n o. Because tó bá tiẹ̀ ń ṣiṣẹ́ fún Babangida lọ́nà àìtọ́ kíkó tí wọ́n kún wọn ṣùgbọ́n yẹ fọ́fà àwọn ọlọ́pàá lọ́wọ́ ni tí wọ́n lọ tàwọn 67 mọ́ ṣe mọ́nú yàrá kan tó kéré. So ikú wọn ò kan Babangida rárá. Ìlẹ́gà máìnì ìjọba àti Babangida lónìí yẹn but ikú àwọn 37 yẹn NSC lónìí àwọn ló tì wọ́n mọ́ yàrá owó lo. Àkọ́dí ẹni tó yè nínú wọn yẹn ó sọ pé nígbà tó tì wọ́n mọ́ bẹ̀tọ̀ wọ́n fi nǹkan kan bíi substance inú bẹ̀ làwọn bẹ̀ sí kò last. So ṣé Babangida ló ní kọ́ lọ tì wọ́n mọ́ yàrá àkọ́kọ́ ti fi substance sun ẹ̀ mọ́ mọ́ wọn lójú bẹ́ẹ̀. So NSC ló pa àwọn yẹn ikú wọn kan Babangida rárá. Ẹ kú ètò.
0: 0816251 9991 Ẹ̀lú ẹ̀ kàrọ̀. Hello. Hello, ẹ kàrọ̀.
5: Ẹ kàrọ̀ sà.
0: Ẹ ṣe o.
5: Báwọ̀ṣì láti ìlú Ìfìlani sà.
0: Àbáyébọ̀.
5: Ọ̀rọ̀ tí mi fẹ́ dá sí ni ọ̀rọ̀ àwọn APC àti àwọn wiki wọn. Tó kàn gba àlàáfíà láàyè wọ́n jẹ́ kí bàbá lè wọlé. Torí wọ́n bá ń jà báyìí báwo lè APC ṣe fowó wọlé. Ẹjọ́ ìmírí ọ̀wọ́ ni bẹ́ wọn. Kàn gba àlàáfíà láàyè kàn fi ní ṣẹnu kàn fi kàn ṣe kan. Kí ó náà yára tẹ̀síwájú ẹkọ ètò báwọ̀ṣì láti ìlú Ìfìlani sà.
0: Ó dára ibi náà lámọ̀ rẹpẹtẹ láti mọ̀ rẹpẹtẹ lórí ìròyìn tí yín mélòó láti lè ṣe àdàbà láàárọ̀ tòní. Ìyókù tún di òpin ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọba àtẹ̀mọ̀ pàdé àwọn akẹgbẹ́ wa yòókù lórí ètò yìí. Adégbòyègà Àlàní lórúkọ tèmi ń jẹ́ títí dìgbà míì àní jẹun tí ò tẹ́ wa lọ́rùn ẹ káàárọ̀ o.

0: de asiko yi ni bi gbogbo jake jado ti e ba ti lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbokun si nbe tori pe n to ti kale to ti kako ni e ti ma gbo nipa seed care ini le se kan ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de ran fun gbogbo to lori telemu ta ba soro nipa kani nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo si dukia yi se mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki ayo derun fun ni sugbon ta won ori pe bile aye se ri lode oni je ona ati ri awon kan won ni rorun wa be ni yi ni dahun sugbon won ni enu nikan lati gbopon lojo ni alejo kan be pelu mi ti won di asoju ile ise CDK ma fe ki won na nbe fun eyan ara ile mo kale
1: e seun olotu e ku ohun ni ataro oruko mi ni Okunola Abdulrakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè nàìjíríà di múmúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o ac ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí ta fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDK a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìnlí fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń báyìí ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́ wọn ò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín wò kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹni tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó owó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn ó ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ yẹ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mílíọ̀nù látọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ̀sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá máa gbé ní Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti dánlóòdù app wa lórí play store tàbí app store CDCARE tẹ́ bá ti dánlóòdù ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fífò nọmbà yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti dánlóòdù app yẹn báyìí àyè tẹ́ ẹ mọ fi owó yín sí ẹ mọ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
0: ọ́fíìsì nígbà tó yẹ pé ní ẹpẹ̀ka káàkiri.
2: iléeṣẹ́ wa wà ní exodus filling station ládojúkọ fertoti pharmacy olùwàtòyè quarters àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
0: ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó ìpè bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDK ó dìgbà kan náà ẹ ṣeun.
2: iléeṣẹ́ wa wà ní exodus filling station ládojúkọ fertoti pharmacy olùwàtòyè quarters àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
3: CDK there for you. Yeah. on your trap. Set.
4: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM.

0: Alhamdulillah wa kafa summa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahabihi wa sallim. Amma ba'da, assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. A dupe fun Olorun atoro ike ati ge fun anabi wa Muhammad sallallahu alaihi wasallam. Aike Olorun kuma ba anabi ati awon arale ati awon sahaba ati gbogbo enikokan wa. Aki eyun maya ami eyun maya wa ti e wa ninu ile. Ile na ni ibareni soro ti awon maya wa. Muslim Student Society of Nigeria ti won gbe kale Odoya unit ti won gbe kale ki Olorun ba Allah ba wa san awon jemo wa yi ni esan lore. Awon ti mo ba wa soro ni asiko ile ni awon na ni awon ti won je chief imam wa fun the chief imam pele Muslim Community Ondo Ondo Town Ondo State. Ki Olorun je ki a ri won pe ti after to daluko won for lati Sheikh Al Imam Chitu Gozali Abuso Allahu wa ra'a kun je ki ara won imam wa pe bismillah ya sheik.
1: A'udhu billahi samil alim inna shaitan marid rajim min hamzi wa naqi wa nafsi bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin amara an la ta'budu illa iyyahu zalika dinul qayyim walakin akthara an-nas la ya'lamun wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika la subhanahu wa ta'ala amma yushrikun wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ba'atha Allahu bid'awati lit-tauhid wa tahdhir min ash-shirk fajahada fillahi haqqa jihadi hatta balagha ar-risala wa akmala Allahu bid-din wa atamma bihi an-ni'ma sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa man salaka sabilahum wa sara ala najim ila yawmiddin wa sallama tasliman amma ba'd. Assalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh.
2: Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh.
1: Al-mawdu' al-yawm at-tahdhir min ash-shirk. At-tahdhir min ash-shirk awa isola sodo olohun kuro lodo yesu eni eko eni igbe abẹrẹ lorukọ ọlọrun ọba àjọkí ayé ọba àsàkí ọrun adá ọpẹ fún ọlọrun ọba àgbáńlá ayé ọba tó sọ wa di àkókò yìí pàápàá jùlọ tí í ṣe ọjọ kẹjọ nínú oṣù rọbíù thani ọdún 1448 lẹyìn hijira ọlọrun eléyìí tó ṣe fún wa amalóore a fi ẹmí ìmoore hàn wọlé mọ́sá ìgbà ọpẹ́ wa ètò tó wá ga jù nínú ọpẹ́ yìí òun náà ni pẹ́ lọ́n tó ṣe á ní mùsùlùmí ọlọ́ọ̀ba tí ó wá mú wa dúró lórí ẹ̀sìn náà tí ó fẹ́ sẹ́wà rẹ̀ tí ò tí ì mú wa kúrò ń bẹ́ amọ̀lóore ọlọ́ọ̀ma mú wa kúrò ń bẹ́ títí láéláé ọ̀làlá haúlà wàlà kú wátẹ́lá bẹ́là
2: àmì.
1: Síwájú eléyìí tí wọ́n ní ká fi bára sọ̀rọ̀ òun náà ni at-tahdhiru min ash-shirk ìmọ̀ agbèrè ẹni sá kúrò nínú táǹpì ní àṣírìkù òun náà ni ẹ̀bọ. Ẹ̀rí nǹkan tó ní ká fi bára sọ̀rọ̀ yìí at-tahdhiru min ash-shirk ìmọ̀ sá kúrò nínú ẹ̀bọ ìmọ̀ agbèrè ẹni sá kúrò nínú ẹ̀bọ àbí ìmọ̀ jìnnà sí táǹpì ní ẹ̀bọ. Agbọ̀nni ọ̀rọ̀ kan tó tóbi ni tọ́já sí wípé ọlọ́ọ̀ba fúnra ara rẹ̀ ó tóbi níwájú ẹ̀ ó wá sọ àwọn ọ̀rọ̀ yìí láì àìmọye ọ̀nà nínú alukur'an. A wà rí pé yín táwọn ń pèlẹ́ bọ̀ yìí tọ́pọ̀lọpọ̀ bá mọ̀ dáadáa a rí pé a nífẹ̀ẹ́ ṣe ṣùgbọ́n pọ̀lọpọ̀ ò mọ̀ àkàìmọye èèyàn tó já sí pé ń kírun tó ń gbààwẹ̀ tó ń yọ zakat tó lọ sí hajj tó sì ń ṣe dáadáa tó sì ń ṣẹbọ tí ó sì mọ̀ ara àwọn tí wọ́n mọ̀ tí wọ́n ń ṣe nítorí àdáadáa ilé ayé àbí ń tá a fẹ́ jẹ àbí ń tá a jẹ ara àwọn tí wọ́n mọ̀ tí wọ́n ń ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ nígbà tá a bá jọ rìn nínú ọ̀rọ̀ ìdí ẹ̀ díẹ̀ ó yé wa nípa kí la ń pè lẹ́bọ̀ a wá wo ọ̀nà wo la fẹ́ gbà sákúrò ń bẹ̀ gbogbo ọmọ ẹ̀dẹ́ ni wọ́n ń pè wá wọ́n ní ká bẹ̀rù ọlọ́ọ̀ba àlekè ọlá ká wá ṣàmúlò àwọn àṣẹ tí ọlọ́ọ̀ba pa èmi àti ẹ̀yin ká ṣàmúlò rẹ̀ ká wá jìnà sí àwọn nǹkan tọ́lọ́ọ̀ba tó ní á jìnà sí tó ṣe léèwọ̀ fún mi àtẹ̀yìn ká wá lọ mọ̀mọ̀ dájú pé
3: anna azama amarana Allah e to gbadun ninu tolo ba pa emi ateyin lase ohun na ni huwa tawhid ohun na ni mo lohun lokan o ki mo lohun lokan ki kain awa ta n go wa na ka na mo lohun lokan e ri imo lohun lokan wa ko ma lekun o gba taye ba n jaye titi ta bi ti o fi ni jaye mo e ri imo lohun lokan lo gbadun gugu ase tolo ba pa wa le ja si gogbo origun esin lato kedele ibi to fori gun o na ni pe imo lohun lokan na ni eri e to tun wa seju tolo ba ko fun wa o na ni imo dan kan po mo imo lohun lokan e wa ni imo lohun lokan ta nso yi huwa ikhlasu li ibada lillahi wahda o na ni ki eyan si gogbo ta npe ni ibada ijosin o na ni pe keyan dari re sodo olohun nikan soso eri ko fi fun olohun nikan soso ko ma fi fun kankan mi ko ma fi kankan mi kun eri wa huwa alladhi khalaqtu min ajli latara idi eleyi lolohun lo ti tori e da emi ateyin eri qala ta'ala olohun zo nso nnu ore aya alqurani to ja pe opolopo ba mo mo ba wa so opolopo ijoko won ba se wa si ko si koro mo de be ona ni pe wa ma khalaqtu lil jinna wal insa illa liya'budun olohun ni ohun o ti tori nkan mi dali janu atawa eyan bi o se pe ka ma josin fun ohun olohun olohun so le ninu suratu zariyat aya kerede ni ogota ki wa nkan ta fe samulo ninu oro yi ohun na ni pe fa antu bi hajati la ibadatillah emi ateyin gbogbo mo ede eniyan pata láyé káyé ta ti ń gbọ́ wa a ní bùkátà sí ká jọ́sìn fún ọlọ́run ká máa jọ́sìn fún ọlọ́run làkàná lu bí arahamatala eléyìí ó lè jẹ́ ká lè ṣe kòǹgẹ́ àánú ọlọ́run àti kẹrẹ ẹ̀rí wàtán jù mí àdáàbí nǹkan méjì ni ó ṣe fún wa o àkọ́kọ́ ni pé yóò mú wa ṣe kòǹgẹ́ àánú ọlọ́run àti kẹ bákan náà èkejì ni pé yóò tún gbé wa jìnà kúrò nínú ìyá ọlọ́run ẹ̀rí yóò gbé wa jìnà kúrò nínú ìyá ọlọ́run torí pé ọlọ́ọ̀ba bá lékè ọlá ó lóun pa aláṣẹ ká máa jọ́sìn fún kó lè bá a ṣe ọ̀pọ̀lọpọ̀ dáadáa fún wa ẹ̀rí ọlọ́run tó wá ń sọ láàyè gan ó ní ìjọsìn tóun ní ká ṣe yìí ká fi fóun ọlọ́run nìkan ṣe ìfọ̀ ó wà gá ní yohan ìbàdà ti kùn òun ọlọ́ọ̀ba rọrọ̀ kọjá gbogbo ìjọsìn kìí ṣe ìjọsìn yìí òun ni ó lè kún òun kìí àìṣe rẹ̀ ìwáṣẹ òun náà mú nǹkan kan dínkù nínú ọlá òun ẹ̀rí ṣùgbọ́sẹ̀ òun ọlọ́run ni pé ká jọ́sìn fóun ọlọ́run ọlọ́run tó máa ń sọ láì wòmí pé ntẹ̀kúrú àǹtúnwá máa ń fi láàrẹ́dẹ́ jẹ́mìá fàyínà lọ́ alága ní yíyún hàmí ọlọ́run ní tàbá gbẹ̀rù gbọ́nrí ntẹ̀kúrú àǹtún tá a bá ṣe àìmoore àìgbàgbọ́ àwa àti gbogbo àwọn tó ń bẹ lórí ilẹ̀ fàyínà lọ́ ha ká mọ̀ dájú wípé òun ọlọ́ọ̀bá ọba àlọ́ alága ní yíyún hàmí ọba ọlọ́rọ̀ ni ọba ọlọ́pẹ́ ni ọlá àwọn ọta yọ ìjọsìn ṣùgbọ́n àṣẹ ni pé ká jọ́sìn fún ọlọ́run àwọn nígbà nínú ọ̀rọ̀ yìí a padà máa wò ó kí ni ìdí gan tá a fi ní bùkátà sí ilé ká jọ́sìn fún ọlọ́run wa wọ́n tún wá ń ṣàlàyé fún wa wípé eléyìí tó tún wá ga jù nínú tọ́lọ̀ ọba ló ń ṣe léèwọ̀ fẹ́mi àtẹ̀yìn òun lẹ́bọ kí wá là ń pè ní àṣírík kí là ń pè lẹ́bọ kí là ń pè ní ká da nǹkan papọ̀ mọ́ ọlọ́run wọn ni wàá wájú àlù ṣé èmi nílẹ̀ ìbára lè gẹ́rẹ́ láì tààlà òun náà ni pé kéèyàn tún fi nǹkan kan míì dípò ọlọ́run wa tàbí kéèyàn fi nǹkan kan míì kó fi rọ́pò ọlọ́run nínú ìjọsìn òun tá ń pè ní àṣírìkù lélẹ̀ a rò pé àṣírìkù ń tọ́pọ̀lọpọ̀ ọmọ láṣírìkù lé nì tàbí láti gbà tí táwa ti wà ń kékeré òun ni pé ẹni tó gbé nǹkan lọ sórí ta rárá o kò rí bẹ́ẹ̀ o ó kọjá bẹ́ẹ̀ yẹn àṣírìkù ìtumọ̀ ẹ̀ ó pọ̀ gidi gan ni pé tó bá yé wa èmi tí mò ń sọ̀rọ̀ àtúwọ́ tó ń gbẹ mi tó ń gbọ́ mi wọ́n náà wà á rí ẹ̀fàlúwẹ̀ tààrà á wà tó wá tún ara wa yẹ̀wò sínú ọmọ ṣe ṣírìkù báyìí sínú ọmọ ṣẹbọ báyìí sínú ò ti wà nù wọn báyìí wọ́n ní òun náà ni pé n tó yẹ ká fi fọ́lọ́hún sẹ́ nínú ìbádà ká wá fi fún nǹkan kan míì fún àpèjúwe wọ́n ní kàdúà bí àdúà tá ń ṣe tàbí n tá ń pè tàbí n tá ń wí a rí i pé tí n bá fẹ́ ṣàdúà ń sìn mọ̀ ń tọrọ kan lọ́dọ̀ ọlọ́run rọ̀bánà tí náà fi dúnìá hàṣánà wọ́n fẹ́ láàfíràtì hàṣánà wákìnnà adábánà rọ́bàná èrè olúwa wa á ti na fi dúní àṣàrùn bọ́ tọrọ dáadáa tí ilé ayé wa fi fún mi àti ti àáfíìrì àtàríkì àwọn wa fi fún mi ẹ dákòtà mọ darí ẹ sí allah rọ́bàná allah má sì ní rọ́bì olúwa mi òní kankan náà ni ẹ rí ṣùgbọ́n bí ẹ bá gba nǹkan lọ́nà ibòmíì èèyàn lè máa wí àwọn gbólóhùn kan tí ó máa pọfọ tí ó máa pègèdè tí ó máa wí àwọn gbólóhùn kan tó ń wí yẹn ń tí ń bẹ nínú ní téèyàn ń wí yẹn òun náà lọ́lọ́run yẹn ntẹ̀yàn ń pè wọn àdúà àdúà gbogbo tí ń jẹ́ àdúà ọlọ́run nìkan ládàrí ẹ̀ sí ń bẹ láyé lónìí àwọn tó já sí pé orúkọ àlìjẹ̀nù òun ni wọ́n máa pè àwọn tó já sí pé àwọn orúkọ táwọn èèyàn ń hun tí wọ́n ń pè lórúkọ màláíkà bí wọn kàn tí ẹ mọ̀ òun náà ni wọ́n máa pè ń bẹ láyé lónìí àwọn tó já sí pé orúkọ oríṣiríṣi nǹkan àwọn èèyàn ń pè omi àwọn èèyàn ń pè òkè àwọn èèyàn ń pe òkúta ó ní ìrànràn àwọn nǹkan tọ́lọ́wọ́ bá dá làwọn èèyàn mú ní kọ̀ọ̀kan kódà àwọn èèyàn ń pè èèyàn ẹgbẹ́ wọn wọ́n ń pè èèyàn ẹgbẹ́ wọn wọ́n àdúrà gbogbo ohun téèyàn bá ń pè òun lọ́lọ́run ẹ̀ ni so wá ní kéèyàn wá fi ìjọsìn ọlọ́run kó wá máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́run kí ló ti ṣe o ó ti ṣe àṣírí ó ti ṣe ẹbọ ẹ̀rì àkọ́kọ́ nu wasabu ká máa tàjẹ̀ sílẹ̀ báyà bí ká para ká pa nǹkan ká dùn nǹkan bóyá di ẹni abẹ́ran ni tẹ́dẹ́rì màálù ràkúnmí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kankan kéèyàn wá pa nǹkan yìí fún nǹkan kan mí yàtọ̀ sí ọlọ́run fún àpẹẹrẹ ńsìn nínú islam à ń sọ ọdún ọdún àwẹ̀ eid el fitr wa eid el adha a sì lè ṣe ìkómọ a lè ṣe àkíkọ a lè ṣe nìkáà ọmọ ìyá mi lè kọ́lé kó ló ń fẹ́ dúpẹ́ fọlọ́run àbí kẹ̀hún tiẹ̀ fẹ́ káwọn èèyàn wá bá òun dúpẹ́ fọlọ́run àbí kó káwọ́ kó àwọn ọmọ ìyájọ kó dáná fún kò sí tó burú mẹ́ ṣùgbọ́n eléyìí dáadáa náà ni gbọ́n ẹran táwa wá pa àbẹ́jẹ̀ táwa wá ta sílẹ̀ yẹn kó já sí pé nítorí ìtọ́ ọlọ́run ọlọ́run la ṣe fún kì í ṣe pé wá ṣe nítorí kankan míì àbẹ́yẹn lọ nìkan sìn wọ́n ló ṣe ìgbàba ọ̀pọ̀ ẹran o ọ yọjú ká ọlọ́lé alágbègbà àbọ̀ lọlé yẹ wọ́n wò ìkankan wọ́n wá ní ọ̀dà ó ṣe nǹkan báyìí kankan ọ̀pọ̀ ẹran sílẹ̀ o ọ wá di ẹ báyìí àbọ̀ wà màálù báyìí àbọ̀ ọlọ́wà òkúpọ̀ oníranran yálà fún bùkátà kan láti gbọ́ tàbí fún nǹkan kan láti mú kúrò tàbí fún ìkúnlọ́wọ́ kan lórí àrísìkí àbí nǹkan kan ni wàsábù ìwọ́n ní irú ìṣesí bẹ́ẹ̀ èèyàn ti ṣe ẹbọ ṣé ẹ rí pé ọ̀rọ̀ ẹbọ kọjá ń tọ́ lọ sórí ìta nìkan báyìí ẹwọ́n tó jókòó jẹ́jẹ́ rẹ̀ nínú ilé tó ń pe nǹkan kan kọ lọ sórí ìta o ti ṣẹbọ torí pé kì í sọ ọlọ́run ló ń pè ẹ rí ṣé ẹ pàrọ̀ àwọn tó ń pe àwọn ànábì ọlọ́run àwọn kan ń pe ànábì isa alayhi salatu wa salam ẹ rí wọ́n ń pè lórúkọ tí wọ́n fún orúkọ tí wọ́n fún lọ́dọ̀ tí wọ́n wọ́n ń pè ẹ rí wọ́n ní ká máa ṣe eléyìí ẹ rí so wanadar àti kéèyàn máa búra téèyàn bá búra fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ìyẹn ti ṣe ẹbọ tí ẹ bá búra kódà èyí fi alukurani búra sàgbélé àwọn kan ní ọdá o àwọn fi ọgọ́ta alukurani búra kò sẹ́ni rán ọsẹ ẹ̀dá ọlọ́run ní alukurani àì fi ẹ̀dá ọlọ́run búra gbogbo tó bá jẹ́ ẹ̀dá ọlọ́run àì fi búra ẹlòmíà ní orílẹ̀ tó ń dúró sí òun fi búra ẹlòmíà ní orí ojú olórí bàbá òun tó ń wà òun fi búra àì fi gbogbo lè búra ẹ̀dá ọlọ́run gbogbo ẹ rí bọ́rọ̀ bá ká ẹ̀ lára tó dá ẹ lójú bí ká ju àdásókè tí ó fẹ̀ gbẹ̀ lélẹ̀ ẹ rí òun náà ni wípé èèyàn ò fi ọlọ́run bá èèyàn ò fi ọlọ́run búra allah wàláì èèyàn ò fi ọlọ́run búra èèyàn wá déédéé búra pẹ̀lú ọlọ́run lásán ọ̀rọ̀ tí ò tó nǹkan ọ̀tọ̀ tó nìyẹn ọ̀rọ̀ tí ò tó nǹkan ká déédéé máa búra bọ́rọ̀ bá dójú ẹ̀ kó dójú ọ̀gbagadì bí pé wọ́n fẹ́ la nǹkan míì lọ ó ti dojú dú tọ́ráwúráwú ẹ rí tí èyí fi di fọlọ́run búra nìyẹn o èyí lọ sí ọ̀dọ̀ bàbá kìíní kan à ń lọ búra ńbẹ̀ ó ń lọ fàdà búra ó ń lọ kọ́kọ́ búra ó ń lọ filẹ̀ búra ó ń lọ mú omi bàbá ti ṣe gbogbo eléyìí a ti ṣe kíni a ti ṣe bọ sẹ́rí pàlámàrí mùsùlùmí ó lágbára púpọ̀ ẹ rí àwọn kan tí ò sì yé wá pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe lé àjọ ń kírun àjọ ń báwẹ̀ àjọ ń yọ zakat àjọ ń lọ sí hajj gbogbo dáa kódà wọn ṣe dáadáa nínú ẹ̀sìn ṣùgbọ́n kò yí ọ̀pọ̀lọpọ̀ abẹ́lọ́run gbogbo lè ta ti fi àìmọ̀ ṣe ọlọ́run mọ́ta ìforíjì wa o ẹ rí so wọ́n ní ẹbọ nìyẹn o walhauf waraja walhauf àti ìbẹ̀rù ọlọ́run nìkan là bẹ̀rù èyí bẹ̀rù ẹ̀dá ọlọ́run tó bá bẹ̀rù ẹ̀dá ọlọ́run yóò nílè sí lọ́run bó ṣe yẹ kó sí anábì muhammad gbogbo anábì ọlọ́run náà ni wọ́n bẹ̀rù kódà lójú challenge tí nǹkan dójú ẹ̀ ìpèníjà dójú ẹ̀ wọ́n dáná lẹ̀ wọ́n fẹ́ sọ anábì ọlọ́run babawa ibrahim alayhi salatu wasalam ó tún dúró lórí ìgbàgbọ́ kò bẹ̀rù iná kò bẹ̀rù àwọn tán dáná ọlọ́run nìkan ló bẹ̀rù ọlọ́run wá lòun dé nígbà tó ń jù sínú iná ìgbàgbọ́ nìyẹn wọ́n ní àìwá bẹ̀rù kankan míì èyàn é bẹ̀rù òsì nítorí àti sin ọlọ́run èyàn é bẹ̀rù ọ̀la nítorí àti sin ọlọ́run èyàn é bẹ̀rù èèyàn nítorí àti sin ọlọ́run ẹ rí bẹ́ẹ̀ bá bẹ̀rù ọlọ́run gbogbo nǹkan wọn yẹn ọlọ́run wá fi gbogbo sábẹ́ yẹn wọ́n wá máa bẹ̀rù ọlọ́run látara yẹn wọ́n máa bẹ̀rù rẹ láì dín kankan mára ọlọ́run sì náà ń bẹ̀rù so òun náà ni pé kí ni o wọ́n ní gbogbo tó jẹ́ ìbẹ̀rù ọlọ́run nìkan là á bẹ̀rù ọlọ́run wàlá tàkà fúhú wàhà fún ní nǹkan tó mọ̀mí ni ọlọ́run sọ láyé gan-an alukur'an nìyẹn ẹ má bẹ̀rù àwọn èèyàn òun ọlọ́run ní kẹ́ ẹ bẹ̀rù tọ́ba pé ń tòótọ́ o ẹni gbàgbọ́ òdodo ó dọ̀wọ́ èmi àtẹ̀yìn o wọ́n ní ká má bẹ̀rù kankan mi lẹ́yìn ọlọ́run wàràjà àti pé kéèyàn tún lọ bọ́ba lọ tó dé ìwọ náà tún sẹ́rí padà gbogbo bá dé kéèyàn máa ronú pé lọ́jọ́ kan sẹ́ àlóhùn padà sọ́dọ̀ ọlọ́run ẹ̀rí kéèyàn máa ṣe ṣírò kọ́ máa ṣe evaluation rẹ̀ ẹ̀rí so gbogbo ilé ọlọ́run nìkan là ń fi fún wàràgbà àti wárìrì ẹ̀rí ọlọ́run nìkan lèyẹn wárìrì fún ọlọ́run nìkan là yí kan ọ̀tún fún tá a yí kan ó sì fún ẹ̀rí gbogbo bí tá a forí tá a fi ń balẹ̀ fọ́lọ́run àfi fẹ́ èèyàn ara ìwárìrì nìyẹn ọlọ́run nìkan là ń fi fún àyè bíi mẹ́jọ pàápàá jùlọ orí wa àti mu wa orúkọ wa gbogbo lè àìfi fún èèyàn ọlọ́run nìkan là ń fi fún ẹ̀rí ọlọ́run ní wa sọ́lá yìí kan ọlọ́run ní ìnáwó máa ń yí ṣerékébé ńlá pápádá haramu wàhálẹ̀ ilé ìjànnà wà máa wá ọ̀nà ọlọ́run ní dájúdájú ẹni yẹ̀wù tó bá ṣe ẹbọ tó bá ṣorogún pẹ̀lú wọn ọlọ́run ó mú nǹkan papọ̀ pẹ̀lú wọn ọlọ́run fapọ̀dà haramu lọ́wọ́ alẹ́ ìlẹ̀jọ̀nà òun ọlọ́run ọba òun ti ṣe àlìjọ́nà ní èèwọ̀ fún wọn máa wá òun náà inú náà sì nìwọ́ ọlọ́run sọ lẹ́nu suratu maida ẹsẹ 72 ọlọ́run tún sọ́nbó mi pé iná wà láà yàfùrù àwọn yusra kabi wà yàfùrù máa dùn náà dálé kalẹ̀ mọ̀ yàṣà ọlọ́run dájú sáká wọn ọlọ́run ọba ọlọ́ òun ò ní forí ẹsẹ̀ jin ẹni yòówù tó bá pa nǹkan pọ̀ mọ́ wọn ọlọ́run ṣùgbọ́n òun lò forí ẹsẹ̀ míì jin ẹni yòówù tó òun bá fẹ́ ọlọ́run sọ lè ní sùúrù nìṣá Quran chapter 4 verse 48 náà ẹ̀yin ọmọ ìyá mi inú ẹ̀sìn ó dọ̀wọ́ èmi àtẹ̀yìn ní tá à ń pè ní ẹbọ ṣe é rí pé ẹbọ náà ló rọrùn tá à ń kọlù lónìí mélòó mélòó lèèyàn ti ń kírun lónìí tí ń wá mọ́sálásí tá a mọ̀ pé ńlọ béèrè ńlọ lè yẹ̀ mí wò anabi muhammad sallallahu alaihi wasallam ó ní bẹ́ẹ̀ bá lọ béèrè nǹkan lọ́dọ̀ alágbègbà tàbá àwọn tí wọ́n ní àríran tí wọ́n pè ní àríran lọ́dọ̀ wọn ọlọ́run ó ní ọlọ́run ní gba irun fún odidi 40 days ọlọ́run ní gba irun rẹ̀ láì sí obìnrin tí ò ní irun ọlọ́run ní gba irun rẹ̀ fún odidi 40 days ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá kú lákòókò bàyẹn yóò fẹ́ yóò kú sípò kẹfẹ́rí lákòókò yẹn kò sí gbọ́dọ̀ mọ́kì ẹ̀rí kọ́lọ́mọ́sálẹ́ lẹ́bọ̀ kọ́lọ́mọ́sálẹ́ tí ó pa papọ̀ mọ́ ọlọ́run now nígbà tí lè báyìí ti wá yé wa díẹ̀ ẹja wá sọ díẹ̀ nínú anwa oshirik àwọn ọ̀nà tí ẹ̀bọ tó pín sí àwọn ọ̀nà tí ẹ̀bọ tó pín sí ṣe rí ẹ̀bọ ọ̀nà méjì náà ló pín sí kéèyàn pa papọ̀ mọ́lọ̀ ọ̀nà méjì ló pín sí àbí ká mú orogún mọ́lọ̀ ọ̀nà méjì ló pín sí àkọ́kọ́ mọ́ oshirik akbar ẹ̀bọ ńlá ẹ̀bọ tó tóbi ẹ̀rí tàbá sọ̀rọ̀ nípa ẹ̀bọ má máa rò wípé àwọn tó ń lọ gbé ìpèsè sórí ìta nìkan gbogbo ń dá ti ń sọ́bọ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀bọ ńlá àti ẹ̀bọ tó tóbi wà ṣíríkù asgar àti ẹ̀bọ kékeré àwọn ṣíríkù hafi àti ẹ̀bọ kékeré náà káwá mú ẹ̀bọ tí ó tóbi ibi ọlọ́run bá ní kí ààyè gbà wá dé ní tèní ẹ̀rí wọ́n ní ìtànpẹ̀ lẹ́bọ tó tóbi yìí yahudu sọ̀hímì mínàlímìnlà ó máa mú ẹni tí bá ń ṣe kúrò nínú ẹ̀sìn tán pátápátá porogoro yóò mú kúrò mẹ́tàn ẹ̀rí tẹ́ ẹ̀ bá ti rọ́ọ̀lù wàyẹ kó nífẹ̀ẹ́ dúnìá halalu dáhùn wàlúmáà tó bá jẹ́pẹ́ ibi tán lu ṣẹ̀ríà ni yóò ti kọlu ṣẹ̀ríà báwọn ẹni tó bá ti lè ṣe ẹbọ tó tóbi iṣẹ́ yóò mú kúrò pátápátá porogoro kúrò nínú ẹ̀sìn ẹ̀rí so wàfin àkìrà yẹ kó nu khalida muhalada finari jahannama tó bá dọjọ́ gbé nàlẹ́ kìámà wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ wà wọnú iná ajá ìnáwó yóò máa sì gbére mbẹ́ àwọn kan wọ̀ ná tó bá yá tó bá ṣe sáà Ọlọ́run tó ń gba ìsìnkú Ànábì Muhammad sallallahu alaihi wasallam fún wọn. Ó padà wà àlìjẹ́nà, ṣùgbọ́n Ọlọ́run méjì àtọ́ iná wò. Mo jẹ́, mo pọ̀, kò jọ mi ò jẹ́ rárá. Ẹ̀rí, ẹni tó wọná, tó jáde, kò jọ ni tí ò wọ̀ rárá. Ẹ̀rí, iná jáhànámà la máa ń sọ yìí. Ẹni tó kọwọ́ bọná ilé ayé iná àrùtáǹdá tó jó, ọmọ ibi tí nǹkan ti jó òun, ojú àpá òdodo ara. Ẹ̀rí ọlọ́mọ sálérò náà kún kálukú ó sọ sí o. Ilé ayé náà láì ti ṣiṣẹ́ ẹ̀. So òun náà ni pé wọ́n ṣàlàyé fún wa. Wọ́n ní ẹ̀rí wọ́n lẹ́ni tó bá se ẹbọ, tó bá rọlu ẹbọ tó tóbi yìí. Wọ́n ní eńtọ̀hún, àkọ́kọ́ ni wípé eńtọ̀hún fi dúnìá. Wọ́n ní ó ti gbé kúrò nú ẹ̀sìn nílé ayé. Ìbá àwọn ẹ̀sìn nǹkan ṣe ni ọlọ́mọ já se lásán o. Kí ẹ kàn máa ṣe nǹkan lásán, àwọn yóò sì mọ̀ pé ń dààmú lórí ẹ̀sìn ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run kò ní nǹkan kan. Ẹ̀kejì ni pé láàkírà yóò wá wọ iná yóò ṣe gbére ńbẹ kò ní jáde. Ẹ̀rí fọkàn haramu Ọlọ́run haramu mi jannati. Ọlọ́run wàá ṣe àlìjẹ́nà rẹ̀ léèwọ̀ rẹ̀ yóò ṣe léèwọ̀ fún un. Wàtàrádà mi màfírati yóò wá gbé kúrò lábẹ́ àforíjì ẹ̀ àti àánú àti kẹ́ ẹ̀. Ọlọ́run ṣàánú wa lálùkìyàmọ̀ àwọn ọmọ àlìjẹ́nà. Nígbà wọnú àlìjẹ́nà tán. Ọlọ́run tó wá bèrè kí ló dé kò tó ń fẹ́ ṣe fún wa. A ní wọ́n lọ kí ló tún bẹ lẹ́yìn ibi tá a wà. Kí ló tún bẹ lẹ́yìn rẹ̀. Ọlọ́run ló kù tó ń ṣe fún wa. Sẹ́mi bá ń sin lọ́nà àárọ̀ Ọlọ́run láyé. Kò sẹ́ni tó rọ́ lọ́nà ẹnikẹ́ni bá lóun rọ́lọ́ bóyá òun àti èṣù jọ ń jẹun lọ́wọ́ tẹ̀sù ń fi nǹkan mí hàn tó wá jọjú tí ò rí irú ẹ̀ tó pè lọ́lọ́run. Láì kìí àmọ́ Ọlọ́run wà sí gàgá tó bojú ẹ̀. Yóò sí gàgá tí ò fi jẹ́ kẹ́nì kankan orí àwa rí Ọlọ́run. Allahu akbar kò sí ìdẹ̀ra tọkọjá ilé. So òun náà ni pé wọ́n ṣàlàyé fún wa. Wọ́n ní ẹni yòówù tó bá kú sórí ẹ̀bọ ńlá Ọlọ́run gbé jìnà kúrò nínú àforíjì yóò sì tún gbé jìnà kúrò nínú ìkẹ́. Wàhádà ṣàrò yá sí wàyà tàkàkà yìí dà wájà àdùṣe àmìnà lè bá ara lè gbẹrù la. Wọ́n ní eléyìí aburú yìí iṣẹ́ yóò máa wáyé yóò sì máa yóò máa lẹ́tọ̀ sí i tí ẹrú sí Ọlọ́run bá ti mú ìjọsìn Ọlọ́run fún kankan mẹ́lẹ́yìn Ọlọ́run. Ẹ̀rí yóò máa ní ẹ̀tọ́ sí aburú yẹn àti ìjìyà yẹn. Kà á nì yẹ́dẹ̀ ọ̀lẹ́ àmúwáàt fún àpẹẹrẹ bíi kéèyàn ló máa pe àwọn òkú. Kéèyàn máa lọ sí orí tẹ́ kọ́ ló máa pe ẹni tí ń bẹ nínú sàárẹ̀ ẹni tó ti kú kọ́ ló máa pe irú ẹni bẹ́ẹ̀. Ẹ̀rí so wọ́n ní ara rí ṣe síbẹ̀ wálé jínnì àbí kéèyàn máa pa àwọn àlìjàdùn. Àwọn èèyàn náà wọn orúkọ kọ̀ọ̀kan tán mú sọ́wọ́ tán ń pè lórúkọ àjọ̀n lọ́dọ̀ ti wọn. Ẹ̀rí so báyà wọ́n wá ìrànlọ́wọ́ báyà wọ́n wá ṣẹ́gun wọ́n wá ìṣọ́ wọ́n wá ààbò síkírọ́dì oríṣiríṣi nǹkan ayé tá a wọ oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń ṣe láti dọ́ọ̀jì reality ayé. Bí kán gbéyàn ní nǹkan lọ́pọ̀ bẹ gbéyàn sì pé ọ̀dà òun ọ̀bẹ kó kù ń lọ báwọn àjẹnu wọ́n ṣe nǹkan wọ́n fi ń ṣe so that kò ní lè kú oríṣiríṣi bẹ́ẹ̀ wọ́n ń wárọ̀ wọ́n wá kọ̀ọ̀lọ́ wọ́n wá ìṣọ́ wọ́n sì ń wá rísíkì lọ́nà tí ò yẹ. Ẹ̀rí so wọ́n ní kéèyàn máa pe àlìjẹnu wọn arẹbọ ńlá ni wọ́n ṣe àti àtàwọn èṣù wọn arẹbọ ńlá ni. Bí mùsùlùmí bá ń ṣe léè ó ti gbé wa kúrò ní ẹ̀sìn o. Ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹni tó bá wà ní àwọn nǹkan wọn bá a ṣe ń gbọ̀ ẹja máa kúrò ń bẹ́ o. Ilé ayé ìjákalẹ̀ ayé ínkúlòsì díẹ̀ díẹ̀ lójoojúmọ́ kò yé wa. Kí nìdí eléyìí ni pé ẹni bá ti kúrò ńbẹ̀ tí ẹ ti kúlòsì nìyẹn. Àwọn tó tún wà mẹ́ẹ̀ tí wọ́n ní ó kúlòsì ìjọ kan kò dìgbà táyé gangan fúnra bá tó kúlòsì tó lọ bá tó kúlòsì chápítà yẹn ẹni bá ti kúrò ńbẹ̀ ti tán nìyẹn. Àkàìmọ àwọn èèyàn tán ti lọ lẹ́nu sí ìgbàtílẹ̀ mọ́ ẹ̀ láti gbà látọ̀ tó lọ sí àkókò àkàìmọ àwọn tán ti lọ àìmọ àwọn kan lọ lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ojú kẹ́mi owó ogun o kọ́ mọ́ sọ alẹ́lẹ́ bọ̀ gbogbo gbà kí àkókò tá a bá máa dùn nílé ayé kọ́ mọ́ ìjà tán sì di kẹfẹ́rí àwọn tó ń bẹ́ẹ̀ mẹ́ ọlọ́mọ́sà mú wọn kúrò bẹ́ẹ̀ àwọn tá a wà ní ìṣẹ́ ọlọ́mọ́sà mú ẹsẹ̀ wá dúró ọ̀làlá ọ̀làbàlàbàtà ọ̀làbìlà. Wọ́n láwọn yẹn ń pa àwọn kan wọ̀nyí ní kọjá ìhàjá ti yìí bóyá láti gbọ́ bùkátà wọn wàtẹ fíríjì kùrùmà àti bá láti mú ìlé kókó kó lè mú dẹ ẹrí àwọn yọ́sùbá ọ̀la ọ̀hún lè ṣífá ìmọ́ràdì àbí àárẹ̀ ń ṣe wọ́n tó àárẹ̀ yìí ó lọ́wọ́ kan nù ó ní táwa ṣe ni pé á ṣe ètùtù ètùtù yóò sì la ẹran lọ yóò la ẹran lọ kẹ́ni ilé ìgbádùn bóyá díẹ̀ ni bóyá ewúrẹ́ ni bóyá màálù ni bóyá àgùtàn ni bóyá agbo ni nǹkan kan oríṣiríṣi yóò la ẹran lọ pé wọ́n lọ wá ẹran pé wọ́n pa fún nǹkan yẹn. Àwọn olè dáfẹ́ ṣàrọ̀ràn tàbí láti mú aburú kúrò abẹ́ni títí ẹ̀ ń wáṣẹ́. Àdúrà tá a ṣe yọ la nǹkan báyìí lọ o. A wá àwọn èèyàn a wá àwọn èèyàn kúnra o a sì oríṣiríṣi àwọn ìpèsè tí wọ́n ó ṣe yọ la nǹkan báyìí lọ lórí tó bẹ́ẹ̀ ṣe. Torí pé àwọn nǹkan báyìí wọ́n nílò láti gba ẹran ẹ̀rí. Wà mí záàlì kàmá yá sọ̀rọ̀ yọ ọmọ ìdá kòkòrò àwòléyà. Wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà irú ẹ̀ náà wá ń ṣẹlẹ̀ lénìí níbi tẹ àwọn wàlíyí Ọlọ́run. àwọn wàlí yìí àwọn ẹni rẹ̀ wá sọ ẹlẹ́hìn àwọn èèyàn àwọn ẹni rẹ̀ haisu asbah ti tẹ́lẹ̀ kalẹ̀ kókó ẹ̀rí àwùsáàna tààbùdù mi dúró nílá ẹ̀rí wọ́n á mú àpẹẹrẹ wá nínú àwọn èèyàn nù ìpìlẹ̀ bọ́ láyé lónìí àwọn ọmọlẹ́yìn nù àwọn ìjọ nù orí wọn ló ti bẹ̀rẹ̀ àwọn ẹni rẹ̀ nínú wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti kú ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ó ti kọjá nǹkan bí àwọn afáàgán nǹkan bí 300 years àwọn kan nǹkan bí 400 years lẹ́yìn ikú àwọn ẹni rí tó tẹ̀lé ànábì nù aláìsílátù ọ̀sálà nínú wọn ẹ̀rí èṣù wá mí sí àwọn kan pé àwọn báyìí ẹni rí ni wọn ẹ fi nǹkan kan dó ààyè wọn kan mọ nǹkan kan sí ààyè wọn so kankan mọ ọ̀wọ́ tó fún wọn gbà yẹn nìyẹn wọ́n sì ṣe bẹ́ẹ̀ lóòótọ́ kọ́lé máa rántí wọn wọ́n sì ṣe bẹ́ẹ̀ kò wá sẹ́ni tó sin àwọn yẹn àwọn yẹn àwọn tó ṣe gan wọn ò sí torí pé kò sí nínú ìlànà pé kán ṣe bẹ́ẹ̀ ìgbà yí ànábì inú àlè ìṣẹ̀lẹ̀ kò sẹ́ni tó ń ṣe ìgbà yí àwọn ẹni irun wọ̀nyí wọn ń ṣe wọ́n sàfin kankan dó àárín yẹn èṣù ló mú mọ̀ràn yẹn ó gbé sí àwọn kan lọ́kàn nígbà tó ṣe sá táwọn yẹn kú tí gbàgbé ti kọjá lórí ní táwọn yẹn ṣe èṣù tó mí sí àwọn kan pé ṣe ẹ rí kíní tẹ̀ ń wòye àwọn tó lọ wọn a máa ṣe kíní wọn a máa jọ́sìn fún wọn ò forí balẹ̀ fún wọn jọ́sìn fún wọn máa fi ń tọrọ òjò bójú ò bá rọ̀ bí ọ̀dà bá mú wọn a máa fi tọrọ òjò yóò sì rọ̀ làwọn náà bá di ẹni tí ń jọ́sìn fún o wọn fi ń béèrè fún òjò kankan so wọn ṣàlàyé fún wa pé gbogbo ìṣesí ẹni tó bá bẹ̀rẹ̀ ìṣesí jọ àwọn èèyàn ní ìbá ẹbọ ló ṣe o sẹ́yìn pé irú ẹ̀ náà ń bẹ lónìí abawa abdullahi ọmọ abbas rọdí ọlọ anuhuma nínú ọrọ ẹ ó ní anahawula ẹ ó làwọn tọlọwọ bá ń sọ nínú súrátù nù láàrin ẹẹri suwa yẹgúsà wàyàwókò anásìrà àwọn tọlọwọ bá ròyìn ní àárín yìí o ó ní ẹni rí ni wọn o nínú àwọn ìjọ nù lẹyìn ìgbà tó wá kú ẹẹri aoha ṣàìtọ ìlàkọ mi ṣẹtàn mi sí wọn an ansibu kún ọmọ kankan sí ààyè wọn ẹẹri ibi tọmọ ń jókòó sí kún ọmọ kankan sí wọn ṣe lè wọn fi orúkọ wọn síbẹ ẹẹri fàfàlù wọn ṣe bẹẹ ṣùgbọn wọn ò jọsìn fún títí tí àwọn tó ṣe bẹẹ wọn fi lọ ẹnìgbà tó ń lọ tọ́tàwọn yẹn gbàgbé ṣàìtàn tó wá dé pé wọn máa ń jọsìn fún wọn máa ń ṣe báyìí àfàlù ní ìjẹrí òun náà gbà wá ẹẹri abẹlọ eléyìí tí a sọ ní àárọ yìí lónìí ọlọba kọmọsáàdì bàfàlùbáríkà sí kó ṣe ní ọrọ tó ń tọ̀dọ̀ ọlọ́run wá tó ń bọ́ sórí ọkàn tó ń bọ́ sórí ahọ́n tó tún máa bọ́ sínú etí wa bọ́ sínú ara tí ó sì máa ṣe wá ní àǹfààní láyé ń bì ní kọ̀rọ̀ sàárè àtijọ́ ìgbìmọ̀ àlùkìyàmọ̀ àwọn ọmọ ayáwa tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí abẹ́lọ́ fún wọn o àkókò sáà kejì tẹ tó ń bẹ̀rẹ̀ tẹ́ ń lò yìí ọlọ́mọṣà ṣe rọrùn fún yín o ọlọ́run tó ṣe sáà kọ̀kọ́ ní rọrùn ọlọ́mọṣà ṣe lé náà ní rọrùn mss ondo state area yan ọlọ́run dán máa tẹ̀síwájú ọlọ́run dán máa gbèrú sí o
4: ìbánisọ̀rọ̀ tí wọ́n ṣe fún wa àgbọ̀ àti àwà ń létí à ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run pọ̀ asan ilé ẹ̀sán lórí àtàwọn tí wọ́n gbé ètò kalẹ̀ àwọn àbáwá wọn ní bá ṣe ń rọ́jú bọ̀ ká sì máa rọ́jú lò ó bá ṣe ń rọ́jú bọ̀ wá sí i ká sì máa rọ́jú lò ó wá sí i subhanaka allahumma bihamdik inshallah ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu alal mursalin.

0: Keep it locked on Adaba FM.
1: Ẹni gbòòlẹ́ ní ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí, iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ oje. Ayé òun ti ẹ̀ wá sú mi. Ìwé àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460619 0706460619. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣèwòsàn.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
3: Ó ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kiyín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lé náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-64-60-64-19. 07-64-60-64-19.
2: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé-iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lèyìn ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
3: Ó ṣe àtọkùn, bí iṣẹ́ ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó so oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé. 07-64-60-64-19. 07-64-60-64-19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn. Àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun ba si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun ise ara ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta saloru ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemegun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pa bawo lo tin se ko ti e le ri alaye kankan se npa ba dele elomi bayi e ri pe abohun na se isegun bi lani a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe lagun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun bo ba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
2: esho baba mo fe bere ibere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
3: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun ko ni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju ko ni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi se pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun oni nigbagbo ninu ewe ategbo mo mbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo wi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́ náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 bele lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi a ma ta elomi a ma ro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbopẹ number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orí gbà.
1: ọ̀rẹ́ a ò mọ tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná mọ̀ ni bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò ọ̀run sùn dédé. ọ̀rẹ́ mo ti gbìyànjú oronabayoje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi. àgbo yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀ ṣé wò ó gbọ́ nípa bàbá òkè ògùn ni ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064604619 07064604619 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣèwòsàn.
4: Nínú ìbápàdé pẹ̀lú agbára ọlọ́run ní Sàtọ́nà fún

0: 10
1: 070
0: number ti mo pe fun yen o le ma pe ti ona o fe bere ona ati bo se le dori oke 070 3981 9410 sare mu number yen ko ma pe bi mo se so re pe ejo eju ori oke yen fun mi mo fe debe ojo Wednesday o se ko si anyamo kan ti o bodo ye ko de pade yen ori oke nebe nibi ti adua ti ngba oga ogoro ero lo nwa be tori ipade solution ni ojo Wednesday mu oro eyo kan ororo goya eyo kan ma mo bo ni ori oke alabe amo ni ona irese oga ororo goya kan eyin te ngbo mi ni idare ikota ijare gbogbo bi ti ikani radio e ba fe de mu ororo kan aro ojo Wednesday bi okada wọn olókàdá ní ká máa gbé ẹ lọ orí òkè alábíàmọ tó wà ní ọ̀nà ìrẹsẹ̀ ẹnìkan ní bàbá afẹ́rí yín wọ́nà wọn tó bá lè dé sílẹ̀ ní Tuesday wà á rí wòlíì torí wà á gba nọ́mbà tó máa fi rí wòlíì ilé ìwẹ̀ wà ibi tó ti lè sàn wà a ní auditorium tó gba tó èèyàn 4000 lẹ́ẹ̀kan ṣoṣo o lè débẹ̀ kó o sùn síbẹ̀ kó o lè rí wòlíì ìṣòro wáyé lórí òkè lójoojúmọ wọn gbàdúrà fún ọ torí dandan ni kí ọrọ rẹ dayọ lọdún yìí máa bọ ní ọjọ Wednesday 23rd alábíàmọ prayer mountain along Irese road by the grace of God mercy will speak for you.
1: Àánú
0: lẹ́sẹ̀kẹsẹ̀ la pè ọ̀gá lọ gbónú bíbélì wà á rí àwọn àyànmọ́ tí ò ráàánú gbà ó rí irú ìrìn tàárín bẹ́ẹ̀ ìrìn arúfin ni ayé tí ò bá ti ráàánú gbà ayé tó máa jẹ̀bi ni ayé tí ò bá ti ráàánú gbà ayé ó dá lẹ́bi tí ó ṣe ayé tí ò ráàánú gbà ọ̀gá bó bá débẹ̀ wọn ò ní fún bóri kò ní rí gbà torí pé kò ráàánú gbà ayé tí ò ráàánú gbà ayé yẹpẹrẹ ni ọ̀gá ayé kìí bọ̀wọ̀ fẹ́ni tí ò ráàánú gbà ayé kìí pín ẹ tí ò ráàánú gbà le torí pé kò ráàánú gbà ayé a máa fi àbùkù lọ ẹ tí ò ráàánú gbà ayé a máa fi ẹ̀gàn lọ ẹ tí ò ráàánú gbà ọ̀gá gbogbo ẹni tí ò bá ti ráàánú gbà ẹni tí ayé ò máa fọwọ́ rẹ àbùkù rẹ lára ni àbùkù múra wọn níbo ló ń lọ ó nílé ẹ tí ò ráàánú gbà ọ̀rẹ́ tí ò bá ti ráàánú gbà àbùkù ó kàn bẹ́ẹ̀ ni mo sọ fún ọ bó o bá fẹ́ kí àbùkù ayé rẹ dáwọ́ dúró tó fẹ́ kí ẹ̀gá ayé rẹ dáwọ́ dúró o fẹ́ kí má jẹ̀mú ìdí lórí rẹ kó parẹ́ o fẹ́ kí agbára ìṣọ́dọ̀tún àti ìgbédìde kó wọnú ayé rẹ make sure pé o dé orí òkè yìí ní September 23rd èmi gba ọlọ́run gbọ́ wípé dandan ni kó orí ògolo
1: mo
0: kéde nípa agbára ẹni tí ó rán mi ní orúkọ Jésù ogo re soro a lo fi adabi ati aya fi da oduro a ni eni na to fi ma jemu adabi aya fi da oduro loruko Jesu ise re baje lori iṣẹ́ rẹ̀ bàjẹ́ lórí rẹ̀
1: iṣẹ́ rẹ̀ bàjẹ́ lórí rẹ̀
0: ìwọ tó o bá ń gbọ́ mi anywhere ní ìlú Àkúrẹ́ tó o bá fẹ́ bá mọ́tò ọ̀fẹ́ wá sórí òkè kó dẹ̀ dá ẹ padà láì gba ₦1 lọ́wọ́ ẹ máa lọ sí ọ̀yá àrògbulẹ̀ Sàgárí village one stop supermarket ọ̀yá àrògbulẹ̀ Sàgárí village lábẹ́ new bridge yẹn bèrè ibi tí bọ́ọ̀sì alábíàmọ́ máa ń dúró sí wọ́n máa gbé ẹ wá sórí òkè láì gba ₦1 lọ́wọ́ ẹ in tí wọ́n gbọ́dọ̀ ṣe rè mú ìgbàgbọ́ rẹ dání kó o dẹ̀ mú òróró ẹyọ kan pẹ̀lú ìgbàgbọ́ rẹ mú dání èmi mọ̀ pé ó padà wá pẹ̀lú ìdáláre èmi mọ̀ pé ọ̀rọ̀ rẹ ó dayọ̀ èmi mọ̀ pé aṣọ ìtìjú ó yà lọ́rùn rẹ èmi mọ̀ pé àánú gbé ọ̀dìdà èmi mọ̀ pé ìta ayé rẹ ó yí padà
1: ẹyin
0: tí ẹ bá ń lo Facebook yín ẹ lọ sí orí Facebook lọ search pjo page wà wá fi page síwájú ẹ pjo page lọ follow page yẹn bí mo ṣe ń sọ rẹ tó bá ti tẹ pjo page wà á rí agbé wá ní Facebook follow ẹ bí mo ṣe ń sọ rẹ lọ máa follow page yẹn báyìí lọ follow ẹ wa de ri o wa gbara olorun bi ti gba ni emi kede ni oruko olorun awon mogun eni kan sami ni odun loruko jesu aye o ba oyo ni odun aye o ki oku orire ni odun itan re o yo pada odun o serere o serere o serere o serere o serere ani ma pe number yi number ori oke ni a ma gbe a o so bo se ma dori oke to ba ni ibere abi ebi adua ma pe number yi 070 70 39 81 94 10 your day Wednesday 23rd of September ki so jo to le miss ma bo ori oke alabe amo ni ona irese ma so pe o gbo o tin sun kon fa na ojo ti pe ohun fe ki lekun anu si oga awon ti o ni le omo bimo lori oke awon elori buruku won gba visa won lo lu oyinbo won se rere awon eni taye ti ropin oga olorun yi itawon pada oga eni ti won ti write off ko le je nkan kan mo lori oke olorun o sodogo agbaye opolopo awon ogbo to gbo lori lede ni won dede lori oke ti olorun de fidi won mule ti maje mu yen de nfon sibe ase yen duro lori oke yen na o fe yanju oro ti e igbagbo ore nikan ni mo nilo ko de se ti oluwa wi mu ororo kan ma sare bo ni ojo Wednesday emi mo pe bo ba mu igbagbo re dani dede ni ko pada lole pelu ibokun ati ekunrere ayo enikan ni mo ngbadua fun olorun Israel eni to pe mi to ran mi nise bi won ba kira nu gba ninu iranti eni to nsami ti jade loruko Jesu lora anugba lora anugba lora anugba lora anugba lora anugba lora anugba lora anugba lora anugba lora anugba lora anugba lora anugba lora anugba bi won ba so pe won kira anu mo ninu ire baba ati ya re iwo to sami loruko Jesu anu yi kan anu yi kan anu yi kan won eni ti man kan nigba to ba tin goke to man da oduro loruko Jesu owo re pare laye re owo eni to man kan nigba to ba tin goke owo re pare loruko Oluwa owo eni to man da oduro loju orun loju ala owo yen gbina mo reti re ni ojo Wednesday ori oke alabe amo ni ona irese gbogbo lokada lo mabe to ba de lowo moto day one stop Oyarugbole Sagari Village ni ago meje aro ni ojo Wednesday won ma gbe wa sori oke lai gba 1 naira lowo re mu ororo kan dani o won gbagbe o mu reti re ni oruko Oluwa oro re dayo ederi se God lodun yi

0: òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
0: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yín gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Mo ti kọ́jà ọdún dé, kárajà ọdún, kátajà ọdún, kẹ́jìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o, pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n.
2: Oya ẹ máa bọ̀ wá o.
1: Rẹpẹtẹ ìwé ọjà ọdún ti dé.
0: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ní iṣẹ́ ti ń fe ní méní fèjì méjì fẹ̀ta mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
3: Mọ̀sílò building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Adéṣídà Road Àkúrẹ́.
0: Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà, á jìjọ ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹgbẹ́ Karim sórí 08030414344.
3: Grace 08032474686.
0: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀.
4: Ẹ yọ ìyanra òyìnkun Èkìtì kété ẹ̀mí ọmọ ni Gorosọ Èkìtì Rúmọlẹ̀ kẹ́jẹ bá wẹrẹ ní wẹlé Èkìtì wọ́ fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ́ fẹ́ ra tẹlifíṣàn ni o, wọ́ fẹ́ ra fàánù ni o, wọ́ fẹ́ ra deep freezer, wọ́ fẹ́ ra washing machine, wọ́ fẹ́ ra microwave, wọ́ fẹ́ ro kitchen, gas cooker and co. Ẹ yọ abọ̀lú sí díkì ẹ̀ yọ wọ́ yọ asan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kan dẹ̀ gba nẹ̀ èlé o èlé lórí wọ́ yọ san lóṣooṣù wọ́ yọ san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ́ ṣó ti yẹ ọbẹ̀ náà rọrùn yeyeye láì sí èlé ni o. Ọ́fíìsì rẹ̀ ní Danco Plaza Lajílósùn Ladó Èkìtì. Ẹ òwò ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351. Èmi pé lẹ́ẹ̀kan sí 07074843351. Ṣó ti yọ jáde rúlẹ̀ o.
5: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
6: Abba ayé òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò láfi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 09160626253 09160626253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjàgbá ìjà òsì always guide me.
7: Ṣé èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjókòó? Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
8: Ẹ tọ́ bẹ́ẹ̀ ìyàwó láyé.
9: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ fọ́ṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
7: Ẹ ní tòótọ́.
9: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí?
7: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
10: Èwo ló tún jẹ́ CDK báyìí?
7: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọ́ṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
7: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
9: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
7: Pẹ̀lú CDK o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asunta Catholic Hospital Ikere Road Ado Ekiti. Ẹ lè pe 07077484331.
12: Please listen to these announcements. It's exactly 10 years today. 20th of September 2016, that late Mrs. Ogunsisi Veronica Bose departed this sinful life to the world beyond. Your exemplary life, worthy of emulation, was second to none during your lifetime. The vacuum created by your sudden death has been very difficult to fill. We remember you always for your kindness, love, simplicity, joviality, and generosity before your departure. You're fondly remembered by your darling husband, children, grandchildren, sisters, and the entire family members. Ogunsisi Isaac Olu Tomiwo and children announcers. Didon ni ranti ododo. Oni lo pe odun mewa ti iyawo wa, iyawa, ya ya wa egbon ati aburo wa olugbe arabirin ogushu si veronica bosse dagbere fun aye o si ese yi gege bi al bi ala ni o se ri ni oju wa nigba gbogbo ni a n se daro re fun awon ise re ti ogbele aye se be ni awa ko le gbagbe re fun eyin oju anu ife iranlowo ati itonisona nigba aye yin ojojumo lawa omo omo omo oko yin aburo egbon ati gbogbo ebi n se daro re sunre o oninu re lokan aya jesu titi di ojo ajinde ti ipinya ko ni simo ogunsu si isaac olu tomiwo ati awon omo awon lo nkede
13: Little Mafo
14: ADABA
13: D9 Adaba.

0: tó ká tó wá tó sọ ti ẹyin tó jẹ pé ìkọ̀lé lọ́hùn lẹwà bó lẹ ti fẹ́ ṣe ṣe lé èèyàn lákúrẹ́ wọn làwọn ò lé èèyàn àwọn níbi táwọn lè dé sí táwọn bá wá ẹ tiẹ̀ kọ́kọ́ wá èèyàn ná èèyàn tó jẹ pé ẹ lè wà lọ́dọ̀ wọn lẹ́yìn yẹn ni mọ̀mọ́ bẹ̀rẹ̀ sí ní bá wa sọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn èèyàn tí wọ́n lè dé sí kó torí pé wọ́n á padà wá ní ẹnìkan torí mọ̀mọ́ pẹ̀lú ọjọ́ orí yín tẹ́ ẹ bá wá sórí atẹ́gùn tí ọba jẹ pójú ọjọ́ ò dá àbí nǹkan kan ẹ ní lè padà ní ẹlẹ́mọ́ lè padà ní ọjọ́ yẹn gangan tẹ́ fi lè lọ sun ibìkan pẹ̀lú àìlera yín àti ọjọ́ orí yín ló wá fìdí pé ìgbà tó wá tó rí èèyàn tí wọ́n lè dé sọ́dọ̀ wọn ni a tó sọ pé kí wọ́n wá ọpọlọpọ yẹn náà ló yẹ kán wà lórí atẹ́gùn lónìí ṣùgbọ́n ọlọ́run sọ pé mọ̀mọ́ ló kàn mọ̀mọ́ iṣẹ́ ìwòlẹ̀ wa ń ṣe báyìí pẹ̀lú àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà yẹn.
1: Rọ́fùdù mo ń tàbẹ̀ tí mi kàn rówó ta nǹkan kan mọ́ kò síṣẹ́ tí mò ń ṣe mọ́ rọ́fùdù ni mo ń ta iṣu ta gàrí ta ẹ̀wà ráìsì epo pupa kí n ro ṣe gbogbo ẹ̀wọ̀n yẹn ni mò ń tà tẹ̀lú ọbẹ̀ ṣùgbọ́n kò sówó kankan lọ́wọ́ mi tí mo lè fi ṣohunkóhun mọ́.
0: Mọ̀mọ́ kí lẹ wá fẹ́ káwọn èèyàn ṣe fún yín kí ló gbé yín wórí atẹ́gùn kankan ẹni owó tí ẹ fi dákùrẹ́ gan-an ẹ ya ni.
1: Mo ya ni mo ya owó tí mo fi dákùrẹ́ ni.
0: Ṣé ẹ dákùrẹ́ tẹ́lẹ̀ rí.
1: Mo ṣáà mọ̀ pé mo wá sákùrẹ́ lẹ́ẹ̀kan rí mi.
0: Nígbà tí ẹ wà lọ́lọ́mọgé
1: bẹ́ẹ̀ o ti pẹ́.
0: Ohun yín gan ọlọ́run sì fún yín lóhùn dáadáa kábíyèsí ọlọ́run mọ̀mọ́ kí lóhun tẹ wá ń fẹ́ kí ló gbé yín wá sórí atẹ́gùn yìí.
1: Mo wá sórí atẹ́gùn láti bẹ àwọn ọmọ Nàìjíríà kan ṣàánú fún mi ọlọ́run á ṣàánú fún wọn gbogbo ibi tí bàtà ti ń ta oníkálukú wọn lẹ́sẹ̀ lọ́lọ́run á bòróró ìtura sí kan ṣàánú mi ó kàn jẹ́ ẹ̀rọ ata kan rà fún mi kí n lè máa ṣiṣẹ́ màá lè máa róró oúnjẹ jẹ róró owó tọ̀rọ̀ àwọn ọmọ wọ̀nyẹn tó òun ni mo ṣe wá òkọ́ lọ́hùn kó ọlọ́run á ràn yín lọ́wọ́ o ẹ ní ìdààmú o ìdààmú yìí ti pọ̀ jù fún mi ò kọ́lọ́hún ṣàánú yín kẹ́yìn náà ṣàánú mi o ẹ ti ráàánú gbà wọ ẹyin ọmọ nàìjíríà ẹ ṣàánú fún mi o ẹ gbà mí nínú ìyà yìí o mi ò ní ẹbí mi lára èmi nìkan nìyá àti bàbá mi bí ṣé mọ̀ téèyàn bá lábúrò àbúrò àràn lọ́wọ́ téèyàn bá lẹ́gbọ̀n àràn lọ́wọ́ kù sí èmi nìkan nìyá àti bàbá mi bí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ó pèsè ọmọ fún mi nǹkan tí màá fi tọ́jú àwọn ọmọ wọ̀nyẹn tán fi ní dọmọkọmọ síta òun ni mo ṣe wá o ẹ̀yin ọmọ nàìjíríà.
0: Àti lóhùn lẹ ti wá sórí ètò lẹ́ẹ̀kan sí mọ̀mọ́.
1: Àti kọ̀lé ni mo ti wá.
0: Kí ló fún yín nígbàgbọ́ pé bẹ́ẹ̀ ṣe yáwó mọ́tò wá sílùú yìí pé káwọn èèyàn tiẹ̀ lè bó ṣe rọ ìlọ́ta ni wọ́n bá fẹ́ rà fún yín kí ló fún yín nígbàgbọ́ páwọn èèyàn ṣàánú yín.
1: Mo ti ń gbọ́ ètò yìí mo ṣe ń ṣe mi lè ṣe kí n má ṣe rédíò má gbọ́ rédíò mo ti ń gbọ́ bó ṣe ń ṣètò yìí òun lèmi náà ṣe mú nọ́mbà lọ́jọ́ kan àtìgbà yẹn mo ti wá ń pe olótùú ètò pé kó ṣàánú mi so wọ́n dẹ̀ ìgbà tí mo dẹ̀ rojú rere wọn ni kí n wá sákùrẹ́ ṣé màá ríbi dúró sí kí n tó wá ibi tí mo lè dúró sí.
0: Ẹyin ọmọ Nàìjíríà ẹ̀rọ ni mọ̀mọ́ náà fẹ́ láti dúpẹ́ mọ̀mọ́ tí ọlọ́run ní kún ríràn lọ́wọ́ ẹ̀rọ látòrí ètò yìí náà ní jẹjọ́ ẹ̀yin ni o kì í ṣẹnikẹ́ni o ọlọ́run náà sì ní kí tó ṣẹyìn náà ẹ dákun ọmọ Nàìjíríà gbogbo ìrànlọ́wọ́ tọ́lọ́run bá ní ẹ lè ṣe àwọn kọ̀ọ̀kan tí wọ́n ti ní àkáǹtì dání àdúpẹ́ lọ́wọ́ yín Ayọ̀délé Jude wọ́n ti sẹ́ndì 1000 Rafiu Alani arúgbó jọbẹ̀ wọ́n sẹ́ndì 2000 naira àkáǹtì ẹni 64064500 66 Money Point Àwùjọ Olóore 64064500 66 Money Point Àwùjọ Olóore. Kíyàn tó lè sọ pé jẹ́ kí n wọnú mọ́tò jẹ́ ń wá ràn lọ́wọ́ lọ síbì kan kíyàn tó wò pé wọ́n ń ṣàánú bì kan jẹ́ kí n wá ràn lọ́wọ́ lọ síbẹ̀ pẹ̀lú ọjọ́ orí mọ̀mọ́ yìí èmi kọ́kọ́ ń dọ̀jẹ̀ pé kún tiẹ̀ lè mọ̀ wá sórí atẹ́gùn yìí kí mọ̀mọ́ ọlọ́run á ṣèrànlọ́wọ́ lọ́nà míì wọ́n lè mi mọ̀mọ́ yẹn ti wọ́n ti rò gan-an gbogbo ìrànlọ́wọ́ tọ́lọ́run bá ní ẹ lè ṣe fún wọn ẹ dákun won ti ni amọ so pe akure.

0: ibẹ̀ kan ló ti ń ṣore mọ́ ká mú ní gbogbo ọmọ nàìjíríà lápapọ̀ ìwọ́ tó ń gbétò yìí ogun ayé ò ní borí rẹ o ọmọ mẹ́fà pẹ̀lú ọjọ́ orí mọ̀mọ́ yìí nígbà tá a bèrè ọ̀rọ̀ àwọn náà wọ́n pẹ́ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní bímọ àwọn ọmọ yẹn kéré ẹni tó sì dàgbà jù nínú wọn mọ̀mọ́ according to ìkan tí wọ́n kọ kalẹ̀ fún wa ojú ìjú bíi 20 years lọ ẹ̀dákun àwọn ọmọ yẹn kéré gbogbo ìrànlọ́wọ́ tọ́lọ́run bá ní kẹ́ ẹ lè ṣe fún wọn ẹ̀dákun gbogbo iye tọ́lọ́run bá ní òjò lọ ètò tó ń gbọ́ yìí ṣe entertainment program lásán ètò ta fi ń fún àwọn ènìyàn ní ìrètí àti ìdí láti wà láyé àti ìdí láti gbáyé gbogbo ibi tí ìrètí wa ti fẹ́ pin fún ìwọ náà ọba adániwáyá dìde ìrànlọ́wọ́ nínú ìrìn àjò ayé kò ní kú ẹnìkan o ò ní dààmú lórí àwọn ọmọ o abẹ amoku ọ̀rọ̀ ọmọ látòdìdí ìkọ̀lé èkìtì ni mọ̀mọ́ yẹn ti jí pé káwọn lè bá àánú ìrìn àjò àánú wá sórí ètò yìí níbí kì í wá ṣe pé ẹni méjì ni wọ́n wá bí kò ṣèwọ́ tó ń gbétò yìí ọ̀rọ̀ ìyàn lọ́lọ́run ṣe é fún wa pé ká mọ ọ̀ràn ra wa lọ́wọ́ gbogbo àwọn àkọsílẹ̀ nínú ìwé mímọ́ ó ń tọ́ka sí oore ní ṣíṣe àti ìwé mímọ́ méjèèjì àwọn yorùbá náà sì tún sọ wípé oore lórí ń wọ́tọ̀ àkáǹtì ẹni 64064 500 66 money point àwùjọ olóore 64064 500 66 money point àwùjọ olóore gbogbo iye tọ́lọ́run bá ní ojú lọ nínú owó ẹ̀rọ yẹn bí wọ́n bá sì rẹ̀rọ èyí ó sì ní bóyá àwọn ẹ̀rọ engine kékeré yẹn àti agbada àti ewé àti kẹ̀kẹ́ tó ọba sì tí ì lè bíi 250 dání fáwọn tó mọ̀ nípa bísíǹsì yẹn o ò sì tí ì lè gbígẹ̀ sí bísíǹsì yẹn rárá bákan náà ni mo fún àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ay weather tí wọ́n wà ní ọba ńlá nínú ọjà nílùú àkúrẹ́ ẹ ṣe wẹ́kọ́ àtìlẹyìn wa náà lórí ètò yìí gbogbo ẹyin tó lọ́n bá fi sílẹ̀ mi mo wò pé iye kan kéré mo wò pé iye kan pọ̀ nínú 250,000 yẹn gbogbo iye tọ́lọ́run bá ní ojú lọ tẹ́ lè fi ràn wá lọ́wọ́ lórí ètò yìí ay weather ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín o ní ọ̀pá ńlá mọ̀mọ́ ọlọ́run ní mútẹ̀dárú ìrànlọ́wọ́ ò tí ì mọ jáde fún yín ẹ bẹ̀bẹ̀ o ọ̀nà yín dín o tẹ́ ẹ̀ bá nígbàgbọ́ páwọn èèyàn ṣe é lórí ẹ̀ ní wá látòdìdí ìkọ̀lé mọ̀mọ́ ẹbẹ àwọn èèyàn kò tí ì sí
1: ẹjọ́ ẹ̀yin ọmọ nàìjíríà ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí n lọ lọ́wọ́ òfò ìkọ̀lé jìnà síbí owó tí mo fi wọ mọ́tò wá gan ṣe ni mo ya ibi tí mo ti ya tí mo bá délé mo gbúdọ̀ dá padà síbẹ̀ kò dẹ̀ yẹ kí n lọ lọ́wọ́ òfò ẹ̀yin náà ẹ̀ ní mọ́fò o ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀ ní mọ́fò ìyà ò ní jẹ yín o ẹ̀ ní ráre o ẹ̀ ní gbúrò òkèrè bú sẹ́kùn o ìyanu á máa ṣẹlẹ̀ nínú ayé yín o gbogbo ẹ̀yin tẹ́ ti gòkè ẹ̀ ní jábọ̀ o ẹ jọ ẹ ṣàánú mi o ẹ̀yin ọmọ nàìjíríà ẹ ṣàánú fún mi o ẹ má jẹ́ kí n jìyà kú o ẹ má jẹ́ kí n kú sínú ìyà yìí o ẹ jọ ẹ ṣàánú mi o ẹ̀yin ọmọ nàìjíríà torí ọlọ́run ni kẹ́rù òpó mi lára o kẹ́ ṣàánú fún mi o gbogbo ibikíbi tẹ́ bá wà ẹ ṣàánú fún mi ẹ má jẹ́ kójú tì mí ojú òní tì yín o ẹ ní gbèrè tìjú o mo ti gbọ́ lórí rédíò mo rí bó ṣe ń ṣe mo ṣe wá pé kèmi náà wá fún àánú àánú ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú gbogbo yín o ẹ ní ìdààmú yìí ti pọ̀ o mo ti ní ìfúnpá gíga gan so ìfúnpá ẹni tó bá dẹ̀ ti ní ìfúnpá gíga kò síṣẹ́ tó lè ṣe tó lágbára a máa rẹ̀ so ká ní pé ìgbà tí mo lágbára ni tẹ́lẹ̀ mo ń ṣiṣẹ́ bírí so pé mo ń lọ sóko igi ṣe gbogbo ẹ̀gbọ́n mi lágbára àwọn yẹn mọ́ ẹ̀yin ọmọ nàìjíríà torí ọlọ́run kẹ́ ẹ ràn mí lọ́wọ́ o ìyà ò ní jẹ yín o.
0: ọmọ ẹ mọ́ sunkún kò dìgbà tẹ́ ẹ bá sunkún káwọn èèyàn tó ràn yín lọ́wọ́ ẹ mọ́ sunkún ẹ gbọ́kàn yín lọ́lọ́run ẹ nu omijé yín nù ọlọ́run ní mo ń nu omijé ẹ̀dá ọlọ́run ní mo ń dun ẹ̀dá nínú tọ́lọ́run bá forí yín sáwọn èèyàn lẹ́mìí wá ṣàánú yín kò dìgbà tẹ́ ẹ bá sunkún pẹ̀lú ọjọ́ orí yín e mo sokun o eh emi mo so fun eyan to ba wori ategun to ba riran lowo adua lo ku o eh gbogbo bi teyin na wa nwo re se olohun je ke ru re e mo sokun o enikan ti send 5000 won e mo daru ko awon belo najimu won send 5000 naira 1000 ko no woni eni ka mo daru ko awon enikan se 1700 naira takun ibi ti momo yen lo 250000 bo ti e sero lagbara wa ka lati ra fun won ti o ba to be na wa mo lori o a je won gbese wo to n gbe to yo je ni kene n gbese sugbon idi ta fin sore ni pe amo nkan to pe fun kelomi wa ninu inira olohun ni fara ni wo na 2000 to kakun 2000 ko sowo kan tin be lowo eyan tin yo ni nkan tin e fe fi se sugbon owo kekere yen o de le no mi je lomi na o kekere ti wo kakun yen o le di orisun ayo fe lomi gbogbo iranlowo t'olohun ba ni ke le se fun won gbogbo iranlowo t'olohun ba ni ke le se fun won account yen ni 64064500 66 Money Point Awucho Olore 64064500 66 Money Point Awucho Olore lati bi odun bi meedogun momo tin ko awon omo me fe fa yan bo wa ko to di asiko yi won wo pe owo kan kere mo wo popo gbogbo yi t'olohun ba ni ojo lo ba se 5000 ba se 10 ba se 50 ba se 100 gbogbo nkan t'olohun ba ni ko ojo lo to n gbe to yi ibi o ni pawo na olohun o ni je ko foju alera re se ri kini kan be akoko kan be mo n seto kan mo poruko eto yen ni ekun arugbo lori eto yen mo so opolopo nkan ti mo fa saba bi teyan fi mo sokun lojo ale iyan ojo ale oni jo orisun ayo wonu ni baje pelu ipo ti momo yi wa ke se akoko ton le so pe agbara ni won to le se nkan kan mo bo ton ba ni nkan kan loju kan na to si ara mu kekeke wole fun won at least iru omo ton lo fe se freedom yen omo to fe se freedom yen se wo lo kan ti
1: se sori
0: ise asori na lu ko awon to ku na nko awon se wo na ko
1: abi lo se ko se kan ko se painter kan na ko se driver
0: se mo ni se ti mo se nbere be won won ti bere tele lowo won won je a de pe eni to je akobi ninu awon mo won e kuku mo pe ka to gbe ewo re ategun yi gbogbo ipe gbogbo nkan kankanata lo wa ma ri daju pe o duro ojoko dede ke o to le wo re ategun enikan na ti send 5000 naira ko boruko wa to ba je pe yin e seun wa dupe lowo yin o Kayode Ibrahim awon na send 1000 naira enikan na send 3000 ko boruko wa gbogbo nkan to lohun ba ni ojulo to le feran won lowo dakun mo wo po kere mo wo popo gbogbo yi to lohun ba ni ojulo to le feran won lowo dakun account yen ni 64064500 66 Money Point Awujo Olore lati Ikole Ekiti ni momo ti wa silu Akure ewo risk oko ewo risk life looto elomi ototo loju ta mo fin wo oro ati ba se mo fin gbe oro sugbon pe loju ori won yi won gbagbo pe to ba gba won gbogbo nkan t'Olorun ba fun lagbara iwo na o le se gbogbo iranlowo t'Olorun ba ni ko le se account yen ni 64064500 66 Money Point Awujo Olore 64064500 66 Money Point Awujo Olore Idowu Bolale won send 700 naira e se won adupe lowo yin o ko si eto kere o nigba ta pari eto mama kan wa pe mi nijejo mama yen ni e dakun bo yen send 5000 naira mo binu ko kiri ma so fun o pe ah o kiri bo se eni to wa sori eto won o sise seyin lowo o wu eyan olohun fife won seyin le mi le fi ran won lowo gbogbo eyin te wa mu eni tere ije tere ko seni ti o ni nkan to fe fowo se o olohun a gbo bukata ti yin na bakan na iwe an fi akoko yi kede pe afe ni eje kin to account e pe enikan ni ka to pe 64064500 66 Money Point Awujo Olore 64 064-500-66 Money Point Awucho Olore 64-064-500-66 Money Point Awucho Olore. A fe se ati ni ate kan tele to je ti Awucho Olore platform ti awon eyan de je apolopo awon eyan wa pelu wa both Nigeria and overseas ti won je ololufe eto yi yato si awon to mo le wa sori eto yi ni gbogbo ojo Sunday ani awon eto eyan lowo mi na ta mo nse jade fa awon eyan bi awon opo awon orukan ti a ma lo nsabewo si die ninu awon iko wa won ma ba wa jade e be se re ni ma won ta jojo omo egbe platform yi amara won mi na to je pe awon ni won ma se ranlowo afi lo ra won kan pe won ni information oba won information joy won ma won kan ti won to je pe iru eto bayi ni won ni fe si lati mo ra won yen lowo to fi dori awon loselu na to mo satileyin awon leyi la won kan ta mo se to fi dori awon to fe se birthday wo la boyo fe se birthday o fe se kankan to de je pe o wa wo pe o fe ran wa jade ni lo so da awon opo ni so da awon mo oruko ni awon awon malai ni baba ni to ba wo lati darapo mo platform iran lowo yi tati ma fura ba ni update nipa awon to wari ategun ati pe awon elomi na ta fe ran lowo ari video kan lori social media to wo wa lati ran ro eni beyen lowo eni to le fowo kekeke le agba awon video yen jade eleyi mu itesiwaju bayi to Awucho Olore to ba wo lati darapo mo wa phone number mi ni zero uri WhatsApp ni ko ti hi mi ko kan so pe I want to join Awucho Olore platform hale hade yin senu platform yen 090-3246-9843 account yen ka to ma lo ni 64-064-500-66 Money Point Awucho Olore omo ba Sunday Oyedeiran loruko mi ti mo je atokun fun eto yin Awucho Olore jo mejo la to pade lasa deda o a ni sari wara wa o ibanuja yi oni kan yen seun
2: ile ise to se oki o fenfe o kenke o wa sewewe o du bi ludundun leti o du bi dodo ikire 88.9 adaba fm
3: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bumi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
4: Hello,
5: Mo ń gbádùn àdàbà.

ọkan lára irin iṣẹ́ tí ọlọ́run ọba dá sí ilé ayé fún àwọn ọmọ ènìyàn láti lè jẹ́ kí ilé ayé dùn gbé fún wa ọkan lára eléyìí ni orin o eléyìí tí àwọn olóyìnbó ń pè ní music ǹjẹ́ àwọn ọ̀nà wo gan làwọn onímọ̀ ẹ̀rọ ń gbà ni wọ́n ń gbà láti ran ìpèsè orin lọ́wọ́ ọ̀pọ̀ àwọn irinṣẹ́ orin tá ń lò láyé òde òní báwo gan làwọn onímọ̀ ẹ̀rọ yìí ṣe yí ọ̀nà táwọn eléyìí ń gbà ṣiṣẹ́ gan padà tí wọ́n yí wọn padà tí wọ́n fi yáyì dáadáa láyé òde òní bákan náà ìjẹ́ àwọn dókítà lè lo orin láti lè fi ṣiṣẹ́ ìwòsàn fún ẹni tí ara rẹ̀ kò dá using music in healing process ṣé eléyìí yìí ò tiẹ̀ ṣeé ṣe rárá fún àwọn dókítà gbogbo eléyìí àti àwọn ọ̀rọ̀ mìíràn gan láwọn máa gbéyàwó fún tọ́jọ́ tó ní ó lórí ètò àwárí ọ̀tún music a cultural universal. Àtúkù dédé òyìn ẹ̀sìnkú bí ọjọ́ ṣeré lápá ọ̀dọ̀ tí eléyìí náà ni mo tún fi ń kíyín káàbọ̀ sí orí ètò àwárí ọ̀tún láti iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM Àkúrẹ́ ìlú ìlaramọ̀kì láti ń gbóhùn sáfẹ́fẹ́ Adéwálé Abdulrahman lóòkọ́ tèmi jẹ́ o.

0: pẹ̀rẹ̀ bàǹbà lọ bá níbi ẹrù rírù.
1: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
0: Evergreen àlọ́gá o, àwọn làgbà.
1: Kọ̀kúrẹ́ tètè.
0: Standard impressive.
1: Affordable and incontestable stationery.
0: Láwọn bíi drawing book,
1: exercise book,
0: biro,
1: pencil,
0: diary,
1: ruler,
0: calculator,
1: eraser,
0: A4 paper,
1: blackboard,
0: whiteboard,
1: agogo àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicated material.
0: Oye ẹsẹ̀ rà léyọléyọ ni.
1: Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sídọ́sì pálípálí púpọ̀púpọ̀ dáínà dáínà tipa tipa tàbí trailer trailer.
0: Distributọ̀ ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
1: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
0: Ẹ máa bọ̀ ní 144 Ọba Adéṣídà Road,
1: opposite Stadium Junction gangan Lápẹ̀.
0: Telephone 081-6531-6655.
1: Oye ìpè kí n gbọ́.
2: Evergreen.
3: Ẹ ṣeun ṣeun tẹ́ ẹ tún tẹ́tí sí wa fún tọjọ́ títún yìí. Tó bá tún di àwọn àsìkò mìíràn, ẹ ó tún máa bá wa pàdé pẹ̀lú àkọ̀tun ọ̀rọ̀ lórí ètò àwárí ọ̀tún. Adéwálé Abdulrahman, Adéwálé onímọ̀ ẹ̀rọ. Ìyẹn gangan lorúkọ tèmi ń jẹ́. Ẹ lè máa pè mí sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tèmi 08064407517. 08064407517. Atun kiyin ku dede woyi ni gbogbo bi te ba ti lanfani lati ma tetisi si kan ni alalubarika yi etu ka bo sagbala ile ise Maxonic Inverter and Solar Company ti won wa ni block D Ondo State Industrial Park ni Oyaro Gbolem ni Akure oga agba lati ile ise Maxonic onimo ero Dauda Tijani Ahmed won tun ti wa ni ile agodo pelu wa
4: akiyin gbogbo olugbo wa
3: won ni awon ton ta ice block making machine won ni won dojuko awon ipenija lorisirisi won ni na joba nikan lo le mu ero yi sise tan le fi gbadun e egbo se inverter abi solar wa to le power ice block making machine
4: ati je ki awon eyan mo wi pe inverter le gbe ice block machine dada be na ni inverter le gbe welding machine dada a sì tún ní àwọn industrial inverter tó jẹ́ three phase tó jẹ́ pé àwọn tó ń lo àwọn ẹ̀rọ tá a fi ń crush kùrọ́ àwọn ẹ̀rọ ńláńláńlá tó jẹ́ three phase a ní àwọn inverter tó ń gbé so ti ice block machine bí n tí ni kò síná tó ń lò rárá tó lágbára ju inverter.
3: iná ò máa gbúdọ̀ lọ lára wọn fúngbà kọ̀ọ̀kan téèyàn bá tan freezer ní ìsìn kó tó lè di block ó gbúdọ̀ máa ṣiṣẹ́ lọ geere láìdáwọ́dúró fún bí wákàtí mẹ́wàá ṣe ẹ̀rọ yín le gbé e.
4: ṣe rí ẹ̀rọ tí a ń pè ní ẹ̀rọ ice block machine kékeré ni iná tí ó ń lò tá a bá sọ̀rọ̀ nípa àwọn equipment tó ní agbára in fact bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ní ilé iṣẹ́ Maxonic Inverter and Solar Company tí a wà ní Oyinarugule Market àwa fúnra wa ní ẹ̀rọ ice block machine tó jẹ́ wípé 247 la fi ń lò ó tó dẹ̀ jẹ́ pé inverter ti iléeṣẹ́ Maxonic tí a gbélẹ̀gbélé ṣe òun la fi ń gbé bẹ́ẹ̀ náà la sì ti produce ẹ̀ fún àwọn tó pọ̀ jántirẹrẹ àwọn a ní customer sí ọ̀rẹ́ a ní sí Ondo a ní sí Àkúrẹ́ a ní sí Ọ̀wọ̀ Ìdànrè gbogbo àwọn ìlú lóríṣiríṣi ni a ti ṣe inverter tí wọ́n fi ń gbé ice block machine tí ẹ bá dé iléeṣẹ́ Maxonic even bí ẹ bá need the ice block machine iléeṣẹ́ Maxonic àwa náà ni lówó pọ́ọ́kú tá dẹ̀ sì ń tà lóríṣiríṣi fún àwọn tó jẹ́ pé wọ́n ní ìlú ẹ̀ bẹ̀rẹ̀ láti orí ẹyọ kan títí lọ dórí 1000 pieces tí ẹ bá dé iléeṣẹ́ Maxonic ẹ ríra.
3: ẹ jẹ́ ń gbọ́ yín yé o ṣé inverter lẹ́ ń tà ni àbẹ́ ń ta inverter ẹ tún ń ta ice block machine.
4: Àwa ò ṣe ice block machine ṣùgbọ́n ní tòsí ọ̀dọ̀ wa lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi gangan ní iléeṣẹ́ tó ń ṣe ice block machine wà
3: ní industrial park lọ́dọ̀ yìí bẹ́ẹ̀ ni
4: ṣe rí ibi tí a ń pè ní Oyinarugule Market industrial park ni
3: iléeṣẹ́ pọ̀ ń bẹ̀
4: iléeṣẹ́ pọ̀ jántirẹrẹ níbẹ̀.
3: nǹkan tẹ́ ń sọ fún wa ni pé yàtọ̀ sí wípé nílùú Àkúrẹ́ tí wọ́n bá pè yín níbi òfoṣù lọ́nà Bìní
4: bẹ́ẹ̀ ni tó jáde sí Bìní
3: ṣe ẹ lè gbé ẹ̀rọ ice block machine pẹ̀lú inverter tó lágbára tí ó mọ power rẹ̀ ẹ lè gbé fún wọn bẹ́ẹ̀.
4: ẹ̀rọ inverter tó lè power ice block machine níbikíbi tí mọ́tò bá ti lè dé even lórí omi a lọ ṣe fún wọn bẹ́ẹ̀. awon ni awon customer to je pe won wa lori to je pe flying boat la ma fi gbe ero inverter lithium battery solar panel wa gbogbo ati awa gan fun ara wa to je osise a ko ra wa sinu flying boat a koja lo si ori omi lohun a koja lo titi lo de awoye ona to jade si wiwo ori lohun
3: ti won ba sha ati rorun nbe abi nkan te nso ko
4: afa ila ojo ni bi kibi ti ojo ba tin la la le se inverter
3: to ba sha ati yo nbe
4: be ni
3: inverter ti le sise nbe
4: inverter sise
3: le ti tumo si wi pe eyan le ice block machine lai lo ina joba todun o fi yipo se nkan te n fi n da wa loju nu
4: to daju for sure
3: awon to wa n ta nkan tutu nko awon to n ta bi coke ice water freezer ati ti won na awon inverter ti o le gbe to je pe gbogbo igba teyan ba dodon awon tin teja bi chicken tin ta turkey to je wi pe e se na fun won ti won si ni lo na joba mo lai
4: ko ma da bi ipolowo ni aba ma da ruko lori afefe mi bayi
3: iwo won te ti se fun
4: be ni eri ma je mi ri so ni
3: e fun wa ni address ati number to ja tara si ile ise yin lekun rere
4: ni ile ise Maxonic Inverter and Solar Company Nigeria Limited ile ise yi wa ni Block D Ondo State Industrial Park ni Onyadubule Market ti e ba de fe kan si wa ele pe ero alagbeka 091 62 14 14 14
3: atuma abayin pade nigba mi
4: e se gan
2: iṣẹ́ tó sẹ́ tó kí ó fẹ́ǹfẹ́ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 Adaba FM.
5: Oh, number one radio Adaba FM 88.9 Akure.

0: kan re wa ki lori to forukun te pa ronu
1: oro ojo waju awon omo mi ma ni tori won gudan ni ipile gidi ni ile eko to poju owo o su mi
0: ma je ko su e to ba je pe ti ile eko gidi ni ile eko kan be ni ipile ondo to fi ni lokan bale ilu akure lo wa gugu awon ise to le je ko mo yege ko sori re ni won poju to daada pelu awon akose mose oluko to ni ma ijile ninu eko ijile ti se abojuto omo keke bi omo ti won ninu ayika to fi ni lokan bale adetola international school ni mo nso won ni class je lo simi alakobere ati girama be lo wo won o si gbopa rara ti pe ti pe ni won ti n ko awon omo to ti n sori re ni gbogbo elekaje ka ilu adetola international school wa ni number 42 osinle quarters akure ati 30 and 32 osinle quarters akure won ni oko fun lilo bibu awon omo ile gbigbe nbe fa awon omo eto mi tun wa to mo le ode lati monday ti o mo pada sile won lopin ose pelu abo to poju owo iforukosile ti n lo lowo e pe number yi 0806 634 5067 tabi 0806 970 5880
2: Tọ yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko. Koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni.
3: E to igbeyawo laye.
4: E jowo, e duro noja re.
5: Ki lo sele?
4: Ki won to so wa po. Nje o ranti pe o sele ri television fun mi. Fi ri jinkan, ero ofoso. Ki nse ile wa ma fowo ofoso nle en 2026.
2: Eh ni tuto.
4: Ka ta so pe o ti ran won abi?
2: Ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile kan so ni bi ti CDK e wa.
5: Emo lo tun je CDK bayi.
2: Be ni o CDK e, e le ra fridge yin, ero ifoso ati be be lo.
4: Ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi?
2: Ah, lati osu to koja ni mo ti
4: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe
7: 07074845. Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kùn sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDK ìní ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tó lórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣọ̀n ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtìrí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn ara ilé ẹ̀kú kalẹ̀
8: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulrakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di múmúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDK a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń báyìí ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́ wọn ò pé ókè mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan CDK wà fún yẹn kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tonímọ́tò dé òun ẹ̀ àníyàn lórí app nítorí wípé a fa won yan lafa ni pe e lo wa ru moto to wu yin ke wa so fa wa kawo wa lo ba yin sanwo duri ani to ba tara moto wa fun alanfani ki won lo odun meta lati sanwo e to je 36 months so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu CDK o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba ti se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun won gba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigbati mo ti mo wi pe ma mu osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun CDK o de pa le washing machine wo gbo wa fun ma tun ma san wo se be ti ma so fun wi pe mo san wo die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti rora mu ye ose to ba ro million lato ose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta kerin CDK mo pe eni oni bi ti wo ti n jade a gbe oja re fun yo de tun mo sanwo lo nkan ti CDK wa fun ni ko wa so yi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin kaabo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba te se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se wole bo se n jade afani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
7: office nigba to je pe ni epe kan kaakiri
6: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
7: oro le ti gbowo re yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro ipe bo le se se bawo ni kina won se bo si ona na re e tele won CDK odigba kan na won seun
6: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
9: CDK there for you Baba, egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi. Ise lo n pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe ko le mu oko lo oko mo ni. O se suke suke, da towo re le ni. Oda, se kan sun lo ni.
10: Aba, aju ko ti igbo ni, nipa 24/7 Aba Mission. Koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile. Ta gbe kale lona ti gbalode. 24/7 Aba Mission. Ko lo tin nu rara. O ka gbo eyin didun, ara riro. Afo gede gede do ti ara danu. Logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pelu re ajo nabda ki fun te gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ija wa ija osi always guide me
11: How much are you going to learn your mental health?
12: Oh, Bella, Billy, is your salary now money? Probably, Obala, my Romi, salary, your ma family, so Lati Barai, DDS, no man, Romi, go go, they be paid, your labor, a monk, and let you know, me, my uncle, really, I just said, me, see, my coming, go go, go, da, you know, who de, oh, that must be a jubi and you, run up by your day, I don't want to ask me. I
11: go, he, she, Lucy, Jalope, she will, when you papa, poke you, go. Ogulugbo ade to n fi wi atego isomo ara yin lore lori eyikeyi isoro to n jo omo idalenu iwo naa gbiyanju ko si baba oke ogun lonii e ma pe 0706460 6419 0706460 6419 baba oke ogun agbalagba ode to n fi wi atego isewosan.
13: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ béèrè kankan àbọ̀ fẹ́ béèrè onímọ̀ rẹ̀ kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-6419 07-064-60-6419 Kí ni iléeṣẹ́ bàbá òkè ògún ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògún ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àtèyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma ho ye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ohun je tabi nkan bere si ma rin kaaki nu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba so esun lale bayi ati irun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jira ro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School nilu Akure tabi ko pe mi sori ero bani soro ni yi 07 60 60 64 19 07 60 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi o ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni ge ge ge de po hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won lo gborun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode be ni won tun ma da ta kebe kebe se bi ewe ati egbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ati egbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyin oro awon egbo ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se ara bẹ́ẹ̀ ni kankan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtẹgbò yín náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtẹgbò lọ́dún èmi bàbá òkè ogun tí mo wà ní nọmba 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19 àlàáfíà ara wo ni bí fi àbí àkójọ.
14: My brother, I hear say Lafarge don't change name.
15: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. Where Ella build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HTRM construction for this week country.

0: Adaba 88.9 FM.
1: Ókè ẹ̀ka alẹ́ àsìkò ìsinmi tòní ìròyìn àṣálẹ́ làwọn afọyín láti kàn ní Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú ìlera mọ̀kínlọ́wà tààtí ń gbóhùn sátẹ́gùn ọ̀pẹ̀yẹmí jọ ọ̀dànù níròyìn ṣáájú náà ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ló ti rọ àwọn ìpínlẹ̀ láti túbọ̀ náwó jà bí ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ àwọn èèyàn bí yóò sì ti lọlẹ̀ títí ọjọ́ kìíní oṣù kẹwàá. Iléeṣẹ́ ọlọ́pàá ló ti ṣèkìlọ̀ tako èròǹgbà ìfẹ̀hónúhàn àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn nípínlẹ̀ Ọ̀ṣun. Ìkọlù eléyìí ti àwọn ìkọlọ̀ tẹ̀ ní ọ́ọ̀tì tí wọ́n ṣe sí orílẹ̀-èdè Saudi Arabia ní Riyadh ò ní orílẹ̀-èdè America ló ti bẹnu àtẹ lù. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè yìí aṣíwájú Bola Ahmed Tinubu ló ti pàṣẹ báyìí fún àwọn ìpínlẹ̀ bíi 36 lórílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n jára mọ́ ṣíṣe àmúṣẹ ìlànà ètò ọkọ̀ eléyìí tí ọjẹ́ ti ó ń lo afẹ́fẹ́ gáàsì CNG fún ètò ìrìnà. Ètò yìí ó ní ìròyìn fi lé ni wípé ní ìrètí wà wípé yóò mú àdínkù dé bá owó ọkọ̀ táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ná títí ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026. Tinubu ló gbé àṣẹ náà kalẹ̀ nínú àtẹ̀jáde eléyìí tó fi ta lónìí lẹ́yìn àdéhùn èyí tí wọ́n ní pẹ̀lú àwọn gómìnà ọ̀rọ̀ àwọn ìpínlẹ̀ ọ̀hún kí wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹgbẹ́ àwọn onímọ́tò láti rí dájú wípé àwọn ọkọ̀ eléyìí tí ó ń lo afẹ́fẹ́ gáàsì ọ̀hún tó túnbọ̀ mú àdínkù dé bá owó ọkọ̀ táwọn èèyàn tí wọ́n ń lò. Ààrẹ fi léde wípé àwọn ọkọ̀ tó tóbi 100,000 tó jẹ́ pé ó ń lo afẹ́fẹ́ gáàsì ọ̀hún òun ló jẹ́ pé ó ti wà ńlẹ̀ àti wípé àwọn ibùdó tí wọ́n ti ń yí àwọn ọkọ̀ náà padà kúrò ní ti epo petrol sí afẹ́fẹ́ gáàsì tó tóbi 400 òun ló wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kasim Setima ó ní ìrètí wà wípé ó ti léwájú àwọn ikọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó jẹ́ pé wọ́n ń lọ sí àjọ ìṣọ̀kan àgbáyé bíi ìpàdé àjọ ìṣọ̀kan àgbáyé ẹlẹ́ẹ̀kọkànléní 80 ní New York láti lọ sójú ààrẹ Bola Ahmed Tinubu. Setima ọ̀hún ó ní ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers Simlayi Fubara gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawa àtàwọn mínísítà tó fi mọ́ àwọn ikọ̀ ìjọba ni wọ́n kọ́wọ́rìn pẹ̀lú ẹ̀. Ìpàdé àjọ ìṣọ̀kan àgbáyé ọ̀hún ni yóò wáyé láàrin ọjọ́ 22 oṣù kẹsàn-án sí ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Bákan náà oní Setima oní yóò ka ọ̀rọ̀ àpilẹ̀kọ orílẹ̀-èdè Nàìjíríà níbi ìpàdé àpapọ̀ ọ̀hún eléyìí tó jẹ́ pé yóò wáyé lórí ọ̀rọ̀ ìdàgbàsókè tó fi mọ́ àyípadà ojú ọjọ́ àlàáfíà ètò ààbò tó fi mọ́ àwọn nǹkan míì tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà. Igbákejì ààrẹ ní ìrètí wà wípé yóò tún ṣe ìpàdé pẹ̀lú àwọn adarí orílẹ̀-èdè tó fi mọ́ àwọn olókoòwò tó ní ṣe pẹ̀lú ohun ìdàgbàsókè lágbàáyé. Àjọ Serap ló ti wọ́dì àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà INEC lọ sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn wípé ńṣe ni wọ́n kùnà láti sọ gan ní gbèdéke ipa eléyìí tí àwọn olóṣèlú tí wọ́n lè kó lásìkò yìí ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ńṣe ni ẹ̀sùn ọ̀hún ni wọ́n kọ sí iwájú ilé-ẹjọ́ gíga yìí tó wà nílùú Àbújá tí àjọ Serap ọ̀hún tí wọ́n sì ń fẹ́ kí ilé-ẹjọ́ kópa ní dandan fún àjọ elétò ìdìbò kó sọ gan bóyá gbèdéke ó wà lórí àwọn ìlànà eléyìí tí àwọn olóṣèlú tí wọ́n lè ṣe lábẹ́ ètò òfin abala 99 òfin ètò ìdìbò ọdún 2026. Bákan náà ni àjọ Serap ọ̀hún ló tún pè fún ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ gan àti ìgbésẹ̀ gan nísànsàn tí àjọ elétò ìdìbò tí wọ́n gbé láti lè tọpinpin ṣíṣe àmúṣẹ àwọn ètò ìnáwó òṣèlú àti gbèdéke rẹ̀. Ìṣe ni àjọ ọ̀hún lọ́wọ́ tó ń fẹ́ kí ilé-ẹjọ́ kí ó tún pa ní dandan fún àjọ elétò ìdìbò lórílẹ̀èdè Nàìjíríà gan lórí kí wọ́n sọ gan lẹ́kùnrẹ́rẹ́ ìwádìí èyí tí wọ́n ṣe tí wọ́n sì gbé lọ sí ọ̀dọ̀ ilé-ìgbìmọ̀ asòfin àgbà lẹ́yẹ kí wọ́n sọ gan lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ pàápàá jùlọ àti òfin eléyìí tí wọ́n fi de àwọn tó jẹ́ olóṣèlú tí wọ́n bá lugúdẹ ẹ̀náwó òṣèlú. Àwọn àjọ ìlú kan ó ní wọ́n ti ṣe àtìlẹ́yìn báyìí fún ìwádìí finifini tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fẹ́ ṣe lórí àwọn afurasí 137 tí wọ́n jẹ́ pé wọ́n wakùsà lọ́nà àìtọ́ tí wọ́n gbẹ̀mí mì nípínlẹ̀ Niger. Àwọn àjọ ọ̀hún ní ẹnikẹ́ni tí ajé ìwà ọ̀daràn ọ̀hún tó bá há léyìn ó ní kí wọ́n fi imú kérukú ata òfin bẹ́ẹ̀ ni wọ́n tún fi léde wípé àkóyawọ́ gbọ́dọ̀ wà lórí ìwádìí eléyìí tí wọ́n ṣe náà. Ìṣekúpani ọ̀hún iná ni wọ́n ní ó wáyé gẹ́gẹ́ bí àwọn bíi tó tóbi 50 tí wọ́n ní wọ́n ń wakùsà lọ́nà àìtọ́ báwọn àjọ ààbò ara ẹni làbò ló bí wọ́n fi kélé òfin bí wọ́n ti fi gbé wọn nílùú mìíràn lọ́jọ́ 15 sí ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti wá rọ́kùn àwọn tí ọjẹ́ òṣìṣẹ́ àjọ náà tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà àti wípé wọ́n ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́wàá èyí tí yóò gbo ohun tó ṣokùnfà ikú àwọn èèyàn gan. Bákan náà ni àjọ ìlú ọ̀hún lọ́wọ́ rọ àwọn tọ́rọ̀ kan kí wọ́n jẹ́ kí ìwádìí ọ̀hún kí wọ́n ṣe finifini dáadáa àti wípé àwọn tí ajé ìwà ọ̀daràn ọ̀hún tó bá sí mọ́ lórí kí wọ́n fi mú wọn kérukú ata òfin. Àjọ tó ń rí sí ìrìnàjò sílẹ̀ mímọ́ Hajj lórílẹ̀-èdè Nàìjíríà náà ti ní irọ́ tó jìnà sóòótọ́ ni wípé àwọn ìlànà eléyìí tó tóbi 5,000 tí wọ́n fún orílẹ̀-èdè Nàìjíríà fún iṣẹ́ Hajj ọdún 2027 ni wọ́n ti dàgbà ibòmíì lọ. Àjọ ọ̀hún ṣe àpèjúwe ìròyìn tí wọ́n gbé kiri náà gẹ́gẹ́ bí ayédèrú pẹ̀lú àlàyé pé kí wọ́n lọ mú àwọn ẹ̀rí eléyìí tí wọ́n bá ní wá láti fi hàn wípé lóòótọ́ ọ̀nà jẹ́ pé wọ́n da àwọn àǹfààní bíi 5,000 ọ̀hún wọ́n dàgbà ibòmíì lọ. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìrìn àjò sílẹ̀ mímọ́ Hajj ọ̀hún wá fi léde wípé orílẹ̀-èdè Nàìjíríà ló ní àǹfààní bíi 150,000 nínú rẹ̀ ó ní wọ́n ti ní àwọn bíi 135 ni wọ́n jẹ́ ti àwọn ìpínlẹ̀ àti olúlu ilẹ̀ yìí Àbújá nígbàtí 15,000 tó sì wà fún àwọn tó jẹ́ ti aládàáni. Àjọ ọ̀hún wá fi léde tí wọ́n sì ṣe ìkìlọ̀ wípé ńṣe ni àwọn tó jẹ́ ti aládàáni ọ̀hún ní kí wọ́n tètè gbé ìgbésẹ̀ akin lórí fífi orúkọ sílẹ̀ àwọn olùrìnrìn àjò náà títí ṣáájú kó tó di pé yóò parí ní ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí àti wípé kò sí àǹfààní wípé wọn yóò fẹ́ síwájú sí i. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti ṣe ìkìlọ̀ fún àwọn ìpínlẹ̀ bíi 15 tó jẹ́ pé wọ́n wà ní ibi tí omi wà wípé láàrin bíi ọjọ́ 7 báyìí ó ṣeéṣe o kí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàráyà sọ́ọ̀bù kó wáyé tí wọ́n sì rọ àwọn èèyàn tí wọ́n wà ní àwọn ìlú tí omi wà ọ̀hún kí wọ́n lọ sí ibi orí ilẹ̀. Èyí ṣe ni àjọ tó ń rí sí bí ojú ọjọ́ sì ti rí ni wọ́n ti fi léde pé ẹ̀kún omi ṣeéṣe kọ́ wáyé kó sì ṣokùnfà ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàráyà sọ́ọ̀bù láwọn ìlú tí wọ́n sì ní yóò tún ṣe àkóbá fún àwọn iléèwé ilé ìwòsàn tó fi mọ́ àwọn ọjà oko àti àwọn ibùdó ẹ̀sìn. Àwọn ìpínlẹ̀ tí ọ̀rọ̀ kàn ní ìpínlẹ̀ Imo, Cross River, Ebonyi, Benue, ìpínlẹ̀ Anambra, Akwa Ibom, Edo, ìpínlẹ̀ Bayelsa, àwọn yòókù tún ní ìpínlẹ̀ Enugu, Kogi, Delta, Abia, Taraba, ìpínlẹ̀ Rivers àti ìpínlẹ̀ Èkó. Àjọ ọ̀hún lọ́wọ́ rọ àwọn ìjọba àpínlẹ̀ ọ̀hún wípé kí wọ́n tètè gbé ìgbésẹ̀ akin láti lè dáàbò bo àwọn èèyàn wọn lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàráyà sọ́ọ̀bù. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti ṣèkìlọ̀ fún àwọn èèyàn àtàwọn ikọ̀ kankan wípé kí wọ́n má kópa nínú ọ̀rọ̀ èròǹgbà àti fi ẹ̀hónú hàn eléyìí tí wọ́n ní àwọn kan tí wọ́n mọ̀ tí wọ́n ní wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ní wọ́n fẹ́ ṣe. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Abiodun Ọ̀jẹ́lábí ló fojú ọ̀rọ̀ yìí léde pé àwọn ti gbọ́ ò lórí pé àwọn ikọ̀ kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n fẹ́ ṣe ìwọ́de náà gẹ́gẹ́ bí wọ́n sì ti wí wọ́n ní àwọn ò ní gba ìwà pálapàla eléyìí tó bá lè dá omi àlàáfíà rú wọn ò ní gbà láàyè. Nílẹ̀ òkèrè Ulede America lo ti se ikilo bayi wipe wala ile yi to ran mo laarin ulede Saudi Arabia ati awon iko olote ti ulede Iran ti won se atileyin fun o sese ki o tun bo mo taka leyin ti won ni won se ikolu si Riyadh ti solulu ulede Saudi Arabia. Eni to je akorin omo ulede Nigeria ni Burna Boy ini won ti ni o ti tewo gba oko Bogini ile to je Bugatti bayi ti won se ni oruko re to we to si to bi bilionu mesan naira oko ohun o na lo ni oniru awon nkan ninu to je pe oko na ni ile ise kan eleyi ti o fi Dubai to fi ibe se ibujoko o na je pe o se loruko Burna Boy na to si tewo gba ni ipinle Eko egbe agbabolu Manchester City ono je pe o gba ami ayo 5-3 pelu egbe agbabolu Sunderland loni yege bi o si je pe yin se ni egbe agbabolu Liverpool na lawon na gba ami ayo kan wole mo egbe agbabolu Bournemouth lowo nti ni bakan lewe oni idije no tun waye laarin egbe agbabolu Leeds United ati Crystal Palace ti won si gba omi ayo ododo egbe agbabolu Fulham ati egbe agbabolu Manchester United na won gba omi eyo kokan ibi ta ri mari lori iroyin asale wa fun ti oni Adebayo Alani lolo turoyin opoyemi Jordan numu wa se ti gbo yin orayo lasun o daro
2: won tun bere won le se alai ma pani lerin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fesi ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan ari kan ko si leyin e
3: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
2: onje ale ti dele e ma bo jeje tabi ki e ma wa rara
3: Maggi star yo so gbogbo onje ta se do

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ̀ ń gbọ́ mi àkànṣe ètò nìyí tó jẹ́ wípé tẹ̀ bá gbọ́ tán ẹ padà dúpẹ́ ni ò pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ̀ ti lọ́mọ tó ti ṣe wàhálà ẹ̀ka àti nẹ́kò pẹ̀lú gc tí wọn ò sì rọ́nà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fìtí balẹ̀ kẹ ẹ gbọ́rọ̀ tálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17b ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rọ mẹ́.
1: lákọ̀ọ́kọ́ náà a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta eléyìí tẹ ti dárúkọ wọnyí.
1: ẹ ṣeun olótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní iléèwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ó dáa kí wàá ní tíyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody knows facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé university nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credits ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó máa tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé yín ṣé kì í ṣe eléyìí tí yóò kanyàn légun ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún bá kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí iléèwé wa ní number 17b
2: ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bù gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajíwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí iléèwé st albans university college ní ijero street
1: number 17b. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 07033988200 lẹ́ẹ̀kan sí 07033988200 tàbí
0: 07030063992. ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àti alágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí yunifásitì.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjàmbù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní iléèwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ a level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní yunifásitì tó bá wù wọn láti ṣe course tó bá wù wọn lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ a level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí yunifásitì èyíkéyìí tó bá wù wọn láti lọ ṣe course tó bá wù wọn ní 200 level.
0: tó o bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti iléèwé st albans university college matthew adekunle oladijiloko mi tẹ́ ń

0: máa tẹ ẹrí ẹ nígboro lẹnu ọjọ mẹta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ jẹ ayé ọ̀hún ti wá sú mi.
0: Agbóhùn yìí ṣe ló sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yín lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
2: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ó jẹ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yẹ. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun orun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wọra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa, ẹlòmíì wọn lọ ọgọ́rùn-ún ọdún, wọn lọ ọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá lò, táwọn náà máa rí, tá a bá máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní ogójì ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò. Lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ní bí fíafíà.

sáwọn orí ọ̀sán sọ lójú ọ̀run gbàgúrú yẹ gbàgúrú yẹ. Ìdìdì àlò súnmọ́lẹ̀ ẹgbẹ́yìn kò yẹ jí sí oríran ni. Elébùmarè ìbà lọ́wọ́ rẹ fún tòun. Ọbalúwayé ojúbà rẹ nínú iṣẹ́ agbára rẹ. Ètò tẹ́ ń fojú sọ́nà fún un náà ló gorí àtẹ́gùn o. Ọ̀kan ṣoṣo ètò bí ẹgbàágbèdè ètò ni. Ilẹ̀ lédè Yorùbá wa ní ilé-ẹ̀. Lẹ́tà mẹ́ta àkọọ́lẹ̀ gbólóhùn odidi kan tó já sí wípé a kọ sẹ́ni lórí ayé àtọ̀run tọ́nà ń dá ilẹ̀. Bíbélì gan sọ oní ní àtẹ̀tẹ̀ kọ́ sí ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ Ọlọ́run fi ṣẹ̀dá ohun gbogbo nínú ayé. Ilẹ̀ gangan ta ń tẹ orí rẹ̀ yìí, ṣe mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run fi pilẹ̀ ohun tó fi ṣẹ̀dá rẹ̀. Gbogbo ohun tí wà ń lò sẹ̀mí lórí ilẹ̀, ẹ mọ́ gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run fi dá sórí ilẹ̀. Ìgbà tọ́lọ́run wọ́n wà dáwọ ọmọ ẹ̀dá nílé ayé, ó bù nínú yẹ̀pẹ̀ ilẹ̀ ló fi ṣẹ̀dá wa. Kábíyèsí Olódùmarè àkọọ́lẹ̀ kan lójú yé wa bẹ́ẹ̀. Ó túmọ̀ sí wípé ilẹ̀ lágbára. A sọ̀rọ̀ nípa agbára ilẹ̀ lórí ètò fún talẹ̀ ètò ní. Èyí ti jẹ́ tilẹ̀ fi lágbára. Kí ló dé tọ́já sí pé gbogbo tó ń lò sẹ̀mí lórí ilẹ̀ nígbà tí wọ́n bá parí ìsẹ̀mí wọn inú ilẹ̀ náà wọ́n ń padà sí? Àwa ẹ̀dá wọ́n bí wa sókè yé ipẹ̀, à ń tẹlẹ̀ lórí ilẹ̀ gbogbo tá à ń se nínú ayé. Orí ilẹ̀ náà là ti ń ṣe. Ìgbà tádà bá parí ìrìn àjò rẹ̀ tán nínú ayé, ìsọmọdé ló kú ni. Ìṣàgbà kùjọ́kùjọ́ lèèyàn fi lọ bí àgbáre, a tún padà sínú ilẹ̀ ni. Kábíyèsí Olódùmarè. Lóòótọ́ ilẹ̀ ní agbára ju gbogbo nǹkan lọ. Agbára ilẹ̀. Tabá ń sọ̀rọ̀ nípa ilẹ̀, ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ilẹ̀ ní àwọn agbára májẹ̀mú kan tó ń bá a ṣiṣẹ́ pọ̀ tó sì súnmọ́ ìpín àwọn ẹ̀dá ọmọnìyàn nínú ayé? Agbára ilẹ̀.

ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń tọ́jú àrùn ara ìbá àjẹtọ́ lọ́jọ́ pípẹ́ àbẹ́ yìí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó fi lórí ìtọ́jú àwọn ohun tó máa ń ṣokùnfà ìròyìn ní fóbìnrin àtàwọn ọkùnrin tá a lè ṣe dáadáa lọ́dọ̀ olólùfẹ́ wa. Àbókè Ògúnbánibẹ́lọ́n lórí iṣẹ́ ni tí ọ̀lọ́ déédéé pẹ̀lú sí asínà ọ̀la.

0: telephone 080-249-136-6969.
1: Kọnu ko ki kominu ati fashion re toro komo lafe adejumo oko un lataro ba ba nso nipa le o to be o ju be lo ba won afa o ba wo iyanrin abi mo ba se ti ara mo ani ebu ye pe wa ile late ibe lati wa ibe la pada si ile ni o sapejuwa ni o sapejuwe kini seyan kadara kilo mu waye kini o sele lola lori ayewo pelu ile a ma ge ojo teyan waye atojo teyan o silewo ko si n tojo ri be ju agbara le lo ah kabiyesi re oba to se da yato ni laye gbongbon te ba ma won baba alawo ti won gboju tan gbona won ma joko le difani won ana won din opele mole ki se pe won din opele mo tabili abi won din opele ma so ori ile na ni nitori ile ni o so tin seyan ni o si so ona abayo won tun wa ni boro ba ru ni loju eja bile lere wọ́n ní bọ̀rọ̀ bá kòkè kó kanlẹ̀ ó níbi tá a gbé sí kò síbi tá a gbé sí kankan tó jorí ilẹ̀ náà lọ nínú agbára tó wà nínú ilẹ̀ tírédù àfi síbẹ̀ ilẹ̀ náà la mọ̀ tí gíbọ tó wu ẹ̀gẹ́ igi wu ẹ̀gẹ́ ilẹ̀ náà sì la tàgbàdo owóró kan bọ̀ tó wu lẹ́gbàlẹ́gbẹ̀ kàyéfì tún wà ní wípé ẹ wò takùn tá a ti bọ́lẹ̀ tó sì so iṣu àná mọ́ fún ajẹ́ ẹ rí pàgbára wà nù lẹ̀ ilẹ̀ sì wá lágbára tó jẹ́ ẹ mọ̀ pé àwọn kankan dé wò fúnlẹ̀ láti jẹ àmọ́ ọ̀rọ̀ ọjọ́ mi ni a kàn mẹnuba fẹ́rẹ́ lónìí ni ilẹ̀ kìí máa mú ẹ jẹ́ gbogbo obi tẹ́ ẹ bá ti rí tẹ́jẹ́ ẹ bá ti dàálẹ̀ ẹ rí yóò gbẹni yóò kìlọ̀ kọ̀tì síbẹ̀ yóò gbẹni ilẹ̀ ò tó bẹ̀ kó mú torí ilẹ̀ náà léèwọ̀ tiẹ̀ ilẹ̀ ìjẹun èèyàn o ẹni ẹ bá rí ẹbí bẹ́ẹ̀ borun mọ́lẹ̀ oṣogún ọdún bẹ̀lẹ́ bá ilẹ̀ kìí jẹ ìkan èèyàn bẹ́ẹ̀ táńkókó tẹ́ ẹ bù mọ́lẹ̀ oṣogún ọdún ẹ bá ń bẹ̀ ni kí ló dé tó fi rí báyìí ọ̀rọ̀ ọjọ́ mi ni àbúrò ẹni tó lòun làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ mi kókó tá a mọ̀ mú wá ń jọ́ mi nù gbogbo ẹ̀dá tí wọ́n ń gbọ́ mi àwọn agbára tó wà nínú ilẹ̀ ó ní bá a ṣe lò ó ó sì lọ́nà táwọn baba wa fi lò ó nímọ̀ ẹ̀mí ó ní bí wọ́n ṣe lò ó wọ́n bá ní ọ̀bùnyan rìn òkun sínú kíkan ọ̀ṣẹ́bà agbára alẹ̀ ni wọ́n lò àwọn baba wa wọn a máa ti bi agbára alẹ̀ wọ́n mọ fún ni torí látara alẹ̀ lọ́ka bàbá ti hù ti dogun ti dọgbọ̀n báwọn bàbá wa bá fẹ́ ránṣẹ́ sí ni láti lẹ̀ yìí lọ sókè òkun wọn a ní kínní yìí ẹgbẹ́ kótókótó ẹ̀rí mọ́lẹ̀ àfi bẹ́ńtọ̀ wọn ò bá sí tí ò bá fẹsẹ̀ tọ orí ilẹ̀ lókù yóò sì rèé bá lọ́hùn kọmọláfẹ́ adéjúmọ̀ adé ìbílẹ̀ kan wà tọba kan gbàgbé síbì kan lọ́jọ́ kan ọba kan tọ̀hún ó níbo ladéhùn àwọn lórí tábí ó ní gbé ilé.

0: ele yo kan le o ba gbe ile ile foti si legbe yo ba mi le o foko bo nton lasiri ki si se pa fi bo lasiri ta ma tun soro jenu lo ni agbara nbe nbe ile o adeun si ba baba nle eja sonu ka mo ba sonu agbara nbe ninu ile
1: ta ba n soro nipa agbara ile a gbodo gbagbe ma jemu ti nbe nipa ile tori olorun da ile pelu majemu kan ni idi enu to fi ja si wipe nigbati olorun o se da eda eniyan akole kan fi di e mule wipe olorun bu yepe ile o fi se da eniyan gbogbo awon nkan yoku to si da asi oro lo fi da sugbon gba to di ori eniyan bi olorun se seda omo eda eniyan ninu aye o yato sawon nkan yoku koda baba oke ogun ti won je onisegun ibile ni ti won wa nilu akure won je oye wa wipe ile gangan tun ni majemu teyan ma ba ni gbolohun papo won ni iri wipe bi won ba se eto adura tan bi eyan ba wa loke okun awon ibe lohun kan wa to ja si wipe eni to wa nilu oba gbigba adura yo si ma daun lara re lohun lai je wipe eyan ri soju koroju lati fun ni nkan lo won ni afi bi onitohun oba fi ese te ile nle loku to ba n fi ese tele nibi to wa lohun ti awon na si wa lori ile ha gbigba adura yo ma sele nbe won wa so nkan kan to sele fun mi ni joni nibi odun die seyin won ni obirin kan ni ni orilede jamme olohun ti gbadura re debi wipe bi won ba n soro 200 million 500 million bi gba teyan soro 500,000 naira ni loju re sugbon ni akoko kan ipenija kan dede bi wipe odo fe gbe akoni omuwe re lo enikan wa nbe ni orilede Ghana toji ore re ẹni n lọ́wọ́ akọ̀nẹ́ẹ̀tì ẹ̀ mọ́ bàbá òkè ogun torí òun ti ná ọ̀dọ̀ bàbá rí bàbá wa jẹ́ oyé wa wípé májẹ̀mú gan tún ń bẹ nípa ilẹ̀ àti ohun tí wọ́n ń pè ní gbígbàdúrà wọ́n ní agbára ilẹ̀ ọkọjá n tà ń fojú kékeré wò wọ́n ní nígbà tọkọ̀nẹ́ẹ̀tì ẹ̀ bá wọn àwọn wá bíléèrè ọ wá sàwọn àlàyé kan fáwọn àwọn wá ṣe fún lálàyé wípé ǹjẹ́ o ní ìgbàgbọ́ wípé àdúrà ń gbà ó lóun ti gbìyànjú kọ́dọ̀ onírúurú èèyàn ó ní wọ́n ti kọ̀nẹ́ẹ̀tì òun papọ̀ mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tóun ti gbìyànjú títí tọ́jásí wípé àní owó kọ́ nìṣòro òun àmọ́ bò lòun ó se bọ́ nínú ìlàkọjá yìí ojú ti owó nù ṣé kò sọ́lọ̀ mọ́ ni bàbá òkè ogun tí wọ́n jẹ́ oníṣègùn ìbílẹ̀ ni tí wọ́n wà nílùú Àkúrẹ́ wọ́n wà ń sọ fóbìnrin wípé kọ́ padà kọ́mọ sọ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run wa àti wípé àwọn àṣírí agbára ìṣẹ̀dálẹ̀ ìran Yorùbá sì tún wà dọ̀la ọ̀sẹ̀ tọ́ jẹ́ tìran tàwọn gan táwọn jogún bàbá òkè ogun tí wọ́n jẹ́ oníṣègùn ìbílẹ̀ ni tí wọ́n wà nílùú Àkúrẹ́ wọ́n wá ń ṣe é fún obìnrin ìlàlàyé wípé kọ́mọ wo ohun tí ọ̀sẹ̀lẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ní kọ̀pẹ́kọ̀pẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ bàbá wa ṣe ń tí wọ́n ó ṣe nípa gbígbàdúrà nígbà tí ó fi di ọjọ́ kẹjọ sí ọjọ́ kẹsàn-án iná ràn iná dàrú lára arábìnrin ní orílẹ̀-èdè Germany arábìnrin yìí ọ̀ wá sí Nàìjíríà o àṣé májẹ̀mú àdúrà tó ń bẹ nípa agbára lórí ilẹ̀ tá à ń fẹsẹ̀ tẹ̀ ǹjẹ́ ìwọ mọ̀ wípé DHL gbígbàdúrà kan ń bẹ tó jásí wípé èèyàn wà ní orílẹ̀-èdè Benin gbígbàdúrà yóò sì máa kàn yàn la láì gbé iṣẹ́ rán DHL tàdúrà tọlọ́run ó ju èyí tá à ń fiṣẹ́ ràn lọ bàbá òkè ogun tí wọ́n jẹ́ oníṣègùn ìbílẹ̀ ni tí wọ́n wà nílùú Àkúrẹ́ wọ́n wá gbé iṣẹ́ rán DHL tọlọ́run nípa àwọn àṣírí à ń bàbá wa tí wọ́n ní lọ́wọ́ ó sì kan arábìnrin ńlá ní orílẹ̀-èdè Germany tó wà nǹkan bẹ nílẹ̀ Yorùbá o jókòó ara rẹ jẹ́ wíbẹ̀ jẹ́ bí àdúrà ń bẹ bọ́ọ̀ bá dákẹ́ tó súnmọ́ àwọn ẹni tọ́lọ̀ ń lò lọ́wọ́lọ́wọ́. bi iru baba oke ogun ta nso nipa won lori eto yi ba ba ri moko o agbara wi be je be tolohun oba nbe lodo baba oke ogun ti won je onisegun ibile ni ti won wa nilu akure koda bo oba leyan nilu oba to ni ipinija tabi nipe kan lo wa fun ni number baba oke ogun ti won je onisegun ibile ni ti won wa ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akure oloyemekun ero imulewo baba oke ogun re 08024913669 08024913669 08024913669

0: 08024916699.
1: Orí mi jẹ́ ńlá mọ́ jẹ́ ń kú, ẹlẹ́dà mi mọ́ jẹ́ ń kú jẹ́ ńlá o. Bọ́ ọba wo lè fa tọ́ ọ ṣe gbogbo ohun tó fẹ́ ṣe tán wa ní forí balẹ̀ fún fa. Ifá kọ́ lòun forí balẹ̀ fún bí ó ṣe ìṣẹ̀dá tó wà lára lẹ̀. Bá a bá da obì, wọ́n á ní ẹ dà á lẹ̀ẹ́lẹ̀ nítorí agbára tí ń bẹ nínú lẹ̀ ni. Àwọn alálẹ̀ kan wà tí wọ́n ti wọlé lọ tá à ń pè wọ́n ní ẹni tó rí ṣàdáyàtọ̀ sáwọn ẹgbẹ́ wọn. Tá a lè sọ pé déédéé bí báyìí, òun ni ojú orí wọn wà, àmọ́ wọ́n wọlé títí ayérayé ni. À á sì ń pè wọ́n, wọ́n sì ń jẹ́ dọ̀là. Ibi ọya wọlẹ̀ sí nírá lónìí, ibi mọ́ni gbàgbé ni. Tá a sì ń pè wọ́n tí wọ́n sì ń jẹ́ dọ̀là. Ǹjẹ́ mọ̀ wípé nínú ilẹ̀ náà la ti rú ni lomi ti jáde. Inú ilẹ̀ la ti rí góòlù àlùmọ́nì. Tó sì jẹ́ pé góòlù gangan fúnra rẹ̀ ó ní àwọn ẹ̀mí tí ń bá a ṣiṣẹ́. Inú ilẹ̀ náà la ti rí epo rọ̀bì tá ń wà. Inú ilẹ̀ la ti rí álọ́mù àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ gangan fúnra rẹ̀ àwọn àyè wà tó àwọn nǹkan kan wà tó jẹ́ pé o lè lo agbára alẹ̀ lórí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. Àwọn bàbá alẹ̀ kù tù jírí, wọ́n ní bẹ́ẹ̀ ni bá ṣàìsàn. Tó ti lù yìí, wọn a ní ẹbọ bàtà lẹ́sẹ̀ ẹjọ́ fẹsẹ̀ tẹ́lẹ̀ kó fẹsẹ̀ rìn jáde kó tẹ ìyìn rìn mọ́lẹ̀ kó lọ kó bọ̀. Nígbà tí ìbá ṣe bẹ́ẹ̀ yóò mọ ibi tá a rẹ̀ kù sí nípa àlàáfíà. Lára agbára tí ń bẹ nbi lè rí o. Ẹ jẹ́ ara bàtà lónìí. Ká wọ bàtà ń wò. À á mọ rí pé bàtà yóò mọ jẹ. Àmì ẹ já fi àtẹ́lẹsẹ̀ rìn. Irú rìn tá a fi bàtà ń tá a fi rìn àtẹ́lẹsẹ̀ ò ní jẹ. Agbára kankan kan bí ò ṣagbára elédùà tó fi sọmọ ẹ̀dá lára tí tó fi nímọ̀jẹ̀mú pẹ̀lú rẹ̀.
2: Mo mọ̀ wípé ètò tó ń gbọ́ lálẹ́ yìí ìyọ́ ọ̀làpá rè kan nínú ayé rẹ̀ tọba lè gbégbèsẹ̀ lórí àwọn tá ń tàn mọ́lẹ̀ sí. Agbára ilẹ̀ ǹjẹ́ ìwọ mọ̀ wípé ilẹ̀ ní mọ́jẹ̀mú? Ó rí wípé wọn a máa sọ̀rọ̀ kan wípé ẹni tó ṣe léyìí ilẹ̀ ó mu. Ilẹ̀ ó sì mu. Ìdí ni wípé mọ́jẹ̀mú ń bẹ láàrin ilẹ̀ àti àwọn ẹ̀dá ènìyàn. Mọ́jẹ̀mú tó wà láàrin ilẹ̀ àtàwọn ẹ̀dá tọ́lọ́run dá kò sí láàrin ilẹ̀ àtẹranko, kò sí láàrin ilẹ̀ àtàwọn igi igbó. Torí Ọlọ́run ò dá wọn nínú yẹ̀pẹ̀, ṣùgbọ́n ó mú ìṣẹ̀dá àwọn ẹ̀dá ènìyàn ní mímọ jáde látinú èèpẹ̀ kábíyèsí Olódùmarè. Ẹni tí wọ́n bá lépa ẹlòmíì títí, yálà wọ́n fi orúkọ rẹ̀ lépa burúkú mu, orúkọ ìyá rẹ̀ kò mu, wọ́n lo oríkì rẹ̀ kò mu, wọ́n lo fọ́tò rẹ̀ kò ṣiṣẹ́. Wọ́n á ní ẹja bẹ́ẹ̀ yàn lọ́wọ́ ẹ̀ tí kí wọ́n bá wa bu yẹ̀pẹ̀ ojú àtẹlẹsẹ̀ rẹ̀ kábíyèsí Olódùmarè. Kò sóńtọ̀ ń láyé àfi ẹni tọ́lọ́run bá yẹn yọ lórí rẹ̀ lókù. Wọ́n á ní àtibú yẹ̀pẹ̀ rẹ̀ ilẹ̀ ó mu yóò sì mu. Ìjẹ́ ìwọ mọ̀ wípé àwọn àṣírí kan pamọ́ nípa ilẹ̀ bí ẹ̀dá bá fẹ́ ní àṣeyọrí nínú ayé. Gbọ́ bàbá òkè ògùn tí wọ́n wà nílùú Àkúrẹ́, àwọn ni wọ́n jẹ́ óyé wa bẹ́ẹ̀. Wọ́n sì tún jẹ́ óyé wa wípé àwọn mọ́jẹ̀mú kan wà nípa ìrìn àjò ẹ̀dá àtilẹ̀ nínú ayé béèyàn bá fẹ́ tayọ téèyàn sì fẹ́ nájà ànádálẹ́. Nígbà tí bàbá tẹnu bọ̀ ẹ̀rú Ọlọ́run sì tún bà mí. Mo wá wò wípé àṣe ilẹ̀ táwa ń tẹ̀ kọjá tá à ń tẹ̀ lọ tẹ̀gbọ́n àṣe ń tọ́pamọ́ sára ilẹ̀ ó pọ̀ púpọ̀ tá ò sì mọ̀. Agbára ilẹ̀, ilẹ̀ ní mọ́jẹ̀mú. Kábíyèsí Olódùmarè. Bàbá ni nígbà míì ẹlòmíì yọ sàárẹ̀ títí wọn ò ní ọ̀dà ẹ mọ̀ tẹ́ lórí ẹni, ẹ mọ̀ tẹ́ lórí ibùsùn, ẹ tẹ́ sórí ilẹ̀ lẹ̀dá ti wá. Ibẹ̀ láà padà sí orí ilẹ̀ lẹ́hún ni wọn ò ti máa fún ní gbogbo ohun tí ọba lò lò. Bọ́ bá ti ń lò yóò sì máa gbádùn. Wọ́n ní ìdí ni wípé mọ́jẹ̀mú ti ń bẹ ní ara ilẹ̀ àti àwọn ẹ̀dá ènìyàn tọ́lọ́run fi dá wa. O ní wọ́n fi ń ṣerú iṣẹ́ bẹ̀, irú onítọ̀hún yóò sì máa lálàáfíà t torí májẹ̀mú wà láàrin ẹ̀dá ènìyàn àti ilẹ̀. Agbára ilẹ̀ bọ́ ọ bá fẹ́ dá okoòwò kalẹ̀ tó o fẹ́ jẹ́ kọjẹ́ ọjà tí ò ní tú láéláé. Ǹjẹ́ ìwọ mọ̀ pé májẹ̀mú kan bẹ tí wọ́n fi ṣerú sẹ́bẹ̀ àrọ́mọdọ́mọ yóò sì tún máa nájà rẹ̀. Èyí ti jẹ́ tí wọ́n ti dá ọjà mílẹ̀ láti bí ọgọ́rùn-ún ọdún tí ò sì tú dọ̀la ọ̀sẹ̀. Agbára májẹ̀mú ilẹ̀ láàrin ẹ̀dá ènìyàn ni. Kábíyèsí Ọlọ́run.
1: Ẹní bá lówó òtẹ́rù ìwọ̀nba tí ó fi taná náà ló mú o. Mélòó la fẹ́ sọ níbi agbára alẹ̀? Àmì ètò yé mi tí mo sì mọ̀ dáadáa ni wípé bọ́rọ̀ bá fẹ́ polúkúmuṣu fún ẹlòmíì tó ti wọ ẹsẹ̀ tó ti wọ ilé tó ti wọ̀ ọ́n. Àwọn bàbá wa wọn ni kó máa nípinnu pẹ̀lú ilẹ̀. Tó bá jí ní ìdájí, kó bálẹ̀ sọ̀rọ̀, kó lùlẹ̀ mẹ́ta pẹ́pẹ́pẹ́. Orí rẹ ní gbé ilẹ̀ mọ́ gbàbọ̀dẹ̀ fún mi. Jẹun gbórí rẹ jẹun tó dáa. Kí n gbórí rẹ lówó lọ́wọ́, kí n gbórí rẹ kọ́límọ́lé. Ìṣòro tó dojúkọ mí tí mo mọ̀ díẹ̀ yìí, ìwọ lẹ́mọ̀ díẹ̀. Lágbára ìdùmọ̀rì bá ń ṣe báyìí bá ń ṣe báyìí nínú agbára alẹ̀ ni.
2: Àṣírí tó pamọ́ nípa agbára ilẹ̀ ọ̀pọ̀ ju bá a ṣe ń sọ ìlọ. Sórí tíwọ náà bá súnmọ́. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí ayé ní òye èèyàn kódà bàbá jóyé wa wípé kí ni ìdí tí wọ́n máa fi bu yẹ̀pẹ̀ tá a bá fẹ́ kọ́lé láyé àtijọ́, tàbí wọ́n fẹ́ máa tajà ń ṣọ́ọ̀bù kan, tàbí wọ́n fẹ́ dájà sílùú kan, tàbí wọ́n fẹ́ tẹ̀dú sílùú kan, tàbí wọ́n fẹ́ ṣe nǹkan kan níbì kan. Wọ́n bu yẹ̀pẹ̀ bẹ̀, wọ́n sì béèrè, wọ́n sì fi ṣiṣẹ́ lórí rẹ̀. Kódà bàbá òkè Ògùn tí wọ́n jẹ́ oníṣègùn ìbílẹ̀ ni tí wọ́n wà nílùú Àkúrẹ́, wọ́n jóyé wa wípé agbára májẹ̀mú ti ń bẹ lórí ilẹ̀. Ìlọ́fà tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀, ìtí wọ́n bá sì gbégbèsẹ̀ lórí rẹ̀, ìsì wá sí ìmúṣẹ. Orí bá bàbá wa bá fẹ́ ṣe àdúrà ní ìlànà tiwọn tí wọ́n wúre, orí ilẹ̀ ni wọ́n dùn lé lórí. Báwọn wòlíì bá fẹ́ ṣe tiwọn nílànà ti kìrìsìtẹ́nì, wọ́n ní ẹja bọ́ bàtàlẹ̀ ká gbàdúrà. Bí àwa àáfàá, àwa bàbá wa ní ìlànà ẹ̀sìn Islam, ẹ̀sìn Mùsùlùmí, tá a bá fẹ́ ṣe ìṣìhára ká ṣe àyẹ̀wò, wa ní ẹlòmíì yóò lo yẹ̀pẹ̀. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀, orí ilẹ̀ ilẹ̀ náà là ń jókòó lé. Kábíyèsí Olódùmarè. Agbára májẹ̀mú tó wà lórí ilẹ̀ ọkọjá báyìí lọ́mọ o. Wá gbọ́ gbogbo ìlàkọjá ẹ̀dá nínú ayé lábẹ́ ẹ̀bẹ́ lọ́hún la fi lè múríbọ́ lórí rẹ̀. Ìwọ náà lórí ọ̀fẹ́ láti yọjú sí bàbá òkè Ògùn tí wọ́n jẹ́ oníṣègùn ìbílẹ̀ ni tí wọ́n wà nílùú Àkúrẹ́. Gbígbàdúà níbẹ̀ jẹ́bẹ̀ tá a fi borí ogun ayé, ìpèníjà tádùn ẹni fi gbà téèyàn fi làlùyọ ń bẹ lọ́dọ̀ wọn o. Tọ́ ọ bá débẹ̀, àdúrà tẹ náà gbà. Bàbá òkè Ògùn ni tọ́lọ́hun gbé kalẹ̀ nílùú Àkúrẹ́ olóyè mẹ́kù. Tí wọn náà bá débẹ̀, wà á dúpẹ́ fọ́lọ́hun. Wọ́n wà ní nọmba 4 Dúdúyẹmí Lane, opposite Oyèmẹ́kù Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìmúléwọ́ wọn rèé bá a ti ń fìlẹ̀ yìí ṣe lọ. 08024913669 08024913669 08024913669. So orí àwọn àlàyé tá à ń ṣe lórí ètò fún talẹ̀ tòní, kí ọ̀rọ̀ ìsẹ̀mí ayé bá a lè yé àwọn àti ẹ dáadáa ni. Àwọn májẹ̀mú kan ń bẹ tó so ẹ̀dá ènìyàn àti ilẹ̀ pọ̀. Àárọ̀ bọ́ta sí ó ń ṣe ọ́ ní kàlífì. Má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn àgbà ó dì yí ọ ní ojú ìmọ̀ padà. Àwọn nǹkan kan ń bẹ tó yẹ kó yé èèyàn nínú ayé. Tó bá yé èèyàn, ọ̀rọ̀ ìrìn àjò ayé yóò rọrùn fún èèyàn láti rìn. Tó gbọ́ eléyìí, ó rí wípé tí wọ́n bá bí ọmọ tán, olùbí ọmọ wọ́n máa ń sin sínú ilẹ̀. Wá gbọ́ o, sórí inú ilẹ̀ tó lubi ọmọ wà o, kò jẹ́ra o, kò kú. Bí èèyàn ṣe ń lò sẹ̀mí ni olùbí ọmọ náà mí nínú ilẹ̀. Ọjọ́ tẹni tó ni olùbí bá kú tó síwọ iṣẹ́ láyé, ọjọ́ náà ni olùbí rẹ̀ náà síwọ iṣẹ́. kábíyèsí olódùmarè àníṣe májẹ̀mú ń bẹ láàrin ẹ̀dá ènìyàn àti ilẹ̀ agbára ilẹ̀ kábíyèsí olódùmarè ààrẹ kọ́lọ́ látọ́jú a máa fi ń ṣe lọ lónìí ọjọ́ mẹ́jọ ni ẹjẹ́ àpàdé padà fàkọ̀tún ètò mi.

0: kòrónú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Lọ́dún tọ́jú àrùn ara.
0: Ìbá àjẹtọ́ lọ́jọ́ pípẹ́ abẹ́ yìí tọ́ sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀.
1: Tóbi lórí ìtọ́jú àwọn tó máa ń sokùnfà ìròyìn ní fóbìnrin.
0: Àtàwọn ọkùnrin tá a lè ṣe dáadáa lọ́dọ̀ olólùfẹ́ wa.
1: Àgókè ògún bá ní bẹ́ẹ̀ lọ́n lórí iṣẹ́ ni tí ọ̀lọ́ déédéé pẹ̀lú sí asínà ọ̀la.
0: Tí wọn náà bá ṣàkíyèsí pé jàǹkà ìwọ̀ máa ń kọ́

0: Sọlúdẹ̀rọ̀.
1: Ìnìyìnì kẹ́ni ó tún lè ṣe mí.
2: Rising.
1: Ìnìyìnì kẹ́ni ó tún lè ṣe mí.
2: Rising Trust School.
1: Ìyẹ̀rẹ́ ọ̀wọ̀ dúpẹ́dúpẹ́ pé òkan.
2: Lọ́wọ́ gbogbo òbí àti alágbàtọ́.
1: Tó fi ọmọ sílé ìwé.
2: Rising Trust School.
1: Ìyẹ̀rẹ́ ọ̀wọ̀
2: àti ní òpẹ̀mẹ̀.
1: Ẹ ṣe o.
2: Àbùdíni tolókun, àbùdíni tọlọ́sà.
1: Ní òní tó lọ́wọ́ yẹ.
2: Ẹ ṣe é bí ẹ ti fọmọ sílé ìwé wa.
1: A dúpẹ́ fún ìbádòwòpọ̀.
2: Ẹ ń jèrè àwọn ọmọ
1: yín. Àwọn ọmọ náà dìgẹ̀ àlọ́yẹ̀.
2: Wọ́n di gómìnà, wọ́n dàrẹ orílẹ̀-èdè, wọ́n di dókítà, wọ́n di lọ́yà.
1: Wọ́n dòjíṣẹ́ olúwa.
2: Ìyẹn ti wá di àtú bẹ́ẹ̀ ni ọbẹ̀ di àtú sí.
1: Ìlú sáà ta wọ̀ yìí.
2: Àti tẹ́pẹpẹ ẹ̀kọ́ ti sáà yìí.
1: Àfi tayọjú àwọn ọ̀yọ́
2: ẹ̀ ti wá mú ọmọ yín wá.
1: Láti nursery, primary,
2: secondary, GS1 to SS3.
1: Opportunity half open.
2: All parents and guardians
1: to enroll their children.
2: Christ Central School.
1: Ìyẹ̀rẹ̀ owó kọta ìyẹ̀rẹ̀ ọ̀wọ̀.
2: Well conducive learning environment.
1: Computer science laboratory
2: and body facility.
1: Transport is available for the day student.
2: For more inquiry,
1: 0806276-5273. 0806276-5273.
2: Christ Central School.
1: The Lord is our life.
3: Alagba ètò
4: tí ọ̀rọ̀ Ọlọ́run ti ń jáde lọ́tún lọ́tún.
3: The hour of truth.
4: Wákàtí òtítọ́.
3: Ibi gbẹrẹgẹdẹ ti ń gbiná tí lálà ti ń wú.
4: Dílà kan tún sá.
3: Ètò bàbá ètò.
4: The hour of truth.
3: Wákàtí òtítọ́.
4: Láti ìjọ
3: First Baptist Church.
4: Òkè dọ́gbọ̀n wọ̀.
3: Ọ̀jọ̀jọ́ Sunday.
4: Ó máa balẹ̀.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì ń múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbapò kìíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

0: tó fa àìsàn ká filẹ̀ ju pé ká máa ṣe ìtọ́jú lọ tí a bá mọ àwọn ẹ̀ka tó ń fa àìsàn tá a bá filẹ̀ oore ọ̀fẹ́ wà fún un láti ṣe eléyìí tó lóyìnbó ń pè ní prevention ni
1: prevention ìdí nìyẹn tí mo ṣe gbẹ̀yìn wá torí mo mọ̀ pé mo gbà dáadáa
0: bẹ́ẹ̀ ni sà so ìyẹn lọ bẹ́ẹ̀ sà tí a bá wá kúrò lórí ìyẹn tá a ti wò ó pé ok wọn ò jẹlé wọn ò jẹlé ìdẹ̀n family kìíní dẹ̀n ẹlẹ́ẹ̀kẹta tó tún jọ wẹ́ẹ̀ ni reactive arthritis ìyẹn infection tó máa ń fà á tó bá ti wá fà á yẹn kí ni ẹni yẹn máa máa tó máa máa rí ní ara ó lè máa rí wípé bí kí immune system yẹn kó wà faulty genetics tí mo sọ dẹ̀n àti gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ so ṣùgbọ́n bó ṣe wá rí yẹn sà tó bá ti wá di pé ibi tí o ní reactive arthritis yẹn oríṣiríṣi ni ibi tí ríro yẹn lè wà nínú ara
1: tí ó máa dùn yàn
0: bẹ́ẹ̀ ni sà ó lè wà nínú lẹ́yìn ọrùn méjìká lápá ni
1: yóò máa ṣàkiri
0: ní ìgùnpá ni bẹ́ẹ̀ ni sà so orí bẹ́ẹ̀ bí ó jẹ́ gẹ́gẹ́ bí àwọn àlàyé yẹn ṣe rí dẹ́n náà kí ni àwọn nǹkan tí ó lè fà á lára láti mẹ́nuba yẹn dẹ́n ẹni kéèyàn máa jòkó pẹ́ sójú kan kó máa jòkó pẹ́ ẹlòmíì tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí látago mẹ́jọ àárọ̀ títí dàgó mẹ́rin tó máa close
1: lójú ojú
0: ìbí kan so ó kò dáa ó yẹ ká máa rìn kiri ká máa tẹsẹ̀ ká máa stretch ara ìyẹn lọ bẹ́ẹ̀ olófin iṣẹ́ rí yàtọ̀ sí yẹn àwọn nǹkan míì tí ó tún lè fà á ni pé kí ni morning sickness ni pé tó bá jí làárọ̀ àti dìde lórí ibùsùn
1: yóò máa lára
0: apá lára a rí i pé tó bá dúró kò ní lè dúró kó nàró gedegbe láti lè jẹ́ kó gbé ẹsẹ̀ kò ní lè gbé ẹsẹ̀ gbogbo àwọn nǹkan akáko
1: so bẹ́ẹ̀
0: ni sà á rí so àpẹẹrẹ pé aromalegun ti ń bọ̀ nìyẹn then irú ẹni bẹ́ẹ̀ tún lè máa rí wípé oríkèéríkèé ara wú ilé tó lóyìnbó ń pè ní joint swelling a rí kan rí pé ẹsẹ̀ yẹn wú ni àbápá yẹn wú ni àbí ìgùnpá yẹn wú ni lára àwọn àfojúsùn ó sùn bẹ̀ nìyẹn then yàtọ̀ sí pé wú yẹn ó lè jẹ́ kí o máa pọ́n ẹ máa rí àbí adá nìkan máa
1: pọ́n nìkan pupa
0: bẹ́ẹ̀ ni sà then ìyẹn lọ bẹ́ẹ̀ sà ó tún lè mú kí pains ara ríro ó wà ní ara irú ẹni bẹ́ẹ̀ lóru ló jẹ́ wípé ìrora yẹn kò ní jẹ́ kẹ́ni ó lè
1: sùn lọ́dà wípé wọ́n ju ẹnìyẹn mọ́lẹ̀
0: bẹ́ẹ̀ ni sà
1: àwọn kan dùn mọ́lẹ̀ o
0: lóru so tó jẹ́ wípé ní òru tó sùn yẹn ohun yẹn ò ní lè jẹ́ kó sùn torí pé kíni ìrora yẹn máa wà nínú ara then yàtọ̀ sí yẹn irú ẹni bẹ́ẹ̀ náà tó bá jẹ́ pé ó wà nípò pé kó sinmi kó dẹ̀ wá sinmi wákàtí kan wákàtí méjì ìgbà tó bá tún yẹ kó bẹ̀rẹ̀ àtíríkì sátúnri pé síbẹ̀ náà pains yẹn náà ó wà ń bẹ̀ èèyàn ní ti fi hàn pé aromalegun ti wà ń bẹ̀ then yàtọ̀ sí yẹn olóòtú ó tún lè rí wípé ọtọ́ bá mú fọwọ́ ẹ̀ báyìí ó lè máa gbọ́ sàn ó bá múfẹ́ ẹsẹ̀ ó lè máa gbọ́ sàn nígbà tí nǹkan kan bá ń dún kìrìnkìrìn nínú ẹsẹ̀ yẹn àbí nínú ọwọ́ yẹn gbogbo àwọn àfihàn wọ̀nyí wọ́n fi ó tọ́ka sí aromalegun so bí ó ṣe rí yẹn gẹ́gẹ́ bí ìbéèrè tẹ wá bèrè
1: pé kí ni
0: irú ẹni bẹ́ẹ̀ lè ṣe irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kó maintain ni healthy way yàtí kó má jẹ oúnjẹ tó máa jẹ́ kí ara ó wúwo
1: kó má jẹ ilé tó pọ̀ jù gan
0: bẹ́ẹ̀ ni kó má dẹ̀ kó dẹ̀ make sure pé ṣẹ́ni tí a bá ń sọ nípa weight kì í yí àwọn èèyàn ibi tí detoxification gan ti wáyé nìyẹn tá a bá sọ pé detoxification process in which we remove excess cholesterol fat and toxin from the body bẹ́ẹ̀ ni sà kì í ṣe pé ìgbà tí àìsàn bá dé tí wọ́n lo yẹ ká ṣe yẹn so nígbà tá a ti ń jẹ tá a ti ń
1: mọ gbogbo
0: excess yẹn ó yẹ kí ó máa kúrò ní ara so ó jẹ́ bí ó ṣe jẹ́ ìyẹn lára àwọn nǹkan tí ẹni yẹn lè ṣe nìyẹn èkejì ni wípé gentle exercise bàbá jí làárọ̀ kéèyàn ó rìn bí 30 minutes ni kéèyàn ó ṣe àwọn little things ó lè jẹ́ kí ó làágùn díẹ̀ then irú ẹni tó bá máa jójó benefit ni ẹ máa sábàrí pé àwọn olórin tí wọ́n ń jó yìí tí wọ́n máa jó tán jó
1: tára wọn bá lè fẹ́rẹ̀
0: wọn ò kì í sábà nílò àìsàn bẹ́ẹ̀
1: yẹn náà wà rárá
0: ẹ̀ wọ́n á then stretching ká máa nara ká máa ṣe gbogbo àwọn nǹkan yẹn ó jẹ́ àwọn nǹkan tí ó ṣe àǹfààní fún irú ẹni bẹ́ẹ̀ tó lè dènà irú àìsàn yẹn then avoid long sitting ẹ má jẹ́ kí a máa jòkó pẹ́ sí
1: ojú
0: kan bẹ́ẹ̀ ni
1: adupe adupe baba ikiti le ngbo yen baba ikiti ni bo ni baba ikiti wa
0: e se olotu ni gbogbo bi ti awon eyan ti le wo ko ma gbo wa ni wakati ni akure ni bi a wa ni ade super hotel after Ilesha garage ibe ni office wa wa
1: be
0: ni September ti debe e so pe baba ikiti le fe ri eri mi gbogbo eni to ba ngbo wa ni Ondo ati agbegbe e e ma bo ni house 8 road 7 pele Ondo city then gbogbo eni to ba ngbo wa ni ore ati agbegbe ore e ma bo ni Mandarin resort wa ni opposite mega school loju titi yen ni e ti ribe wa tamato ni waju e bayi ibi ti office wa wa ni ore ni then gbogbo eni to ba ngbo wa ni okiti popa ati agbegbe e e ma bo ni Maryland Hotel. Maryland Hotel la wa ni okiti popa number ti e le pe ni si ni 08155780207
1: baba ikiti baba ikiti o ti deni nla nipa ise yi baba ati soro lori sirisi nipa awoka baba mo fe be kini iyato to wa laarin aromalegun ati awoka gan
0: e se olotu se ri awoka ati aromalegun ka pe tegbon taburo ka abi ka so pe ibeji ni won ni tori pe won o fi gbogbo ara yato sira gbogbo awon nkan to le fa aromalegun gbogbo awon nkan won na ni o le fa awoka bo se le fa aromalegun be lo le fa awoka de yato si yen sa hard labor ka ma gbe
1: ke jan poju
0: be ni sa ka ma gbe awon nkan to wo gbogbo gba eru ka ma di ka ma fa de nkan ge ba se so tele pe ni pa sise ise oko abi ka ma ka jo si oju kan fun iyojo pipe abi fun osu pipe gbogbo awon nkan won bo se le fa aromalegun yen be ni o le fa awoka awon ikini kan wa wa nibe to je wipe o je ki won yato sira die
1: e ba won so e je
0: ka gbe na la ma salaye ni ori eto bakan na ni lifestyle last time igbe aye ta gbe o le fa awoka yi bibi igbe aye yen ta pe ni lifestyle yen ni pe ka ma sun ka ninu otutu
1: bibi to ba tutu
0: be ni ka sun sori tiles ka sun si waju esi ati be lo den ka wa ma mu cold water ni
1: gbogbo omi to ba tutu
0: ke yan ma je pe frozen food la yan laayo lati ma je ni gbogbo gba then ka ma sise ninu ojo ka ma sise ninu ojo gbogbo awon nkan wonyi o le te ba ri omi ojo e ri pe o na ma tutu yato fo gbogbo awon nkan wonyi o le fa awoka e yato si yen sa ta ba lack of movement bi o se so le nkan ke yan o joko soju kan for long period of time then ko ma stretch ka ma se awon activities to le je kara ona die gbogbo awon kini wonyi o le fa then stiffness like ke yan o ka ese jo soju kan ke yan o ka owo jo soju kan gbogbo awon nkan wonyi o le fa then poor diet ka ma je ounje to balance ka ma je un sha ka ma je un utare ni ka ma je un pe ka balance diet
1: eyan ma wo ounje je
0: be ni sa gbogbo awon nkan wonyi ni o le sokunfa oro awokati and so yi then ka je ran pupo ju oil na to ba poju
1: lara
0: sugar
1: o le fa
0: be ni sa then low calcium ati vitamin gbogbo awon nkan ti o le fa then alcohol to ba poju abi ke eyan o te fi le rara so gbogbo awon nkan won yen ni o le fa ni ti awoka na ti a tu wa lara te ba wa wo lotu e ri pe o fara pa ti aromalegun sugbon a se nbo ni bi to je pe koko ti o fi yato gangan eleyi ti oloyinbo n pe ni major difference awoka ati aromalegun yen ni wipe ni ti awoka a ri pe pains yen ko ni duro soju kan a wa ma rin
1: ke ma sakiri ara
0: be ni sa ohun le se ma ri elomi to wa so pe o wa ni
1: ibadi
0: le ni to ba di lola a lo ti wa
1: seyin mi o le ri dada
0: a lo ti wa seyin ni a te so e ti mo pe awoka ni di ki yoruba se so pe awoka ni tori nkan to n
1: rin kiri ara
0: be ni sa so iyen wa lo be awon apere ti iru eni to ba ni iru aisan yen ti o ma ma ni ni pe a ri pe je mo se so pains yen a ma mu ko ni du loju kan a wa sibe den o le je ko ri kiri ara yen ko wu de o le je ki ara yi ro ma wa ni gbogbo gba stiffness bi mo se so le kan yen moving sensation de constant tiredness gbogbo gba lo ma ma re o sise ko sise o a kan ri pe o n tire ni de inability to train for long ko ni le wa iru eyan awon eyan mi wa ta n gbe ni hostel tori iru issue wa ti wa sit down there
1: won o le rin won le gbo won le rin dada
0: be ni sa kan to ni opo kan si keji a ti re won de get mo se so then electric shock feelings iru eni be a ma ni to ba gbe owo soju kan to ba fe gbe abeso soju
1: ni gbe
0: a ma ri pe o dabi pe o ni shock gbogbo awon kini won yen
1: ni o ma gbon
0: be ni sa ni abiyan elomi gan a ma rin wirin a ma rin elomi o ba rin a dabi pe o n te iso male elomi le ma rin lo ki bata o jabo lese ti o ni ma so aduro ko ni le duro
1: do bara sa ma kan baba ikiti en to ba ni aisan awoka kini kan ti eni be le se
0: e se olotu danda ni wi pe eni to ba ni aisan o logun gbogbo wa ti ma yen atokunrin atobirin gbogbo bawon eyan se n bo wa ni leyi ati ma wi pe te eyan ba ni aisan o logun ni je ta yo pe eyan ma logun yen eru eni be a ma we omi to gbona ko ni ma we omi tutu be ni iru eni be o le ma rin gege mo si so bi ni ọgbọ̀n ìṣẹ́jú kó lè máa làágùn dẹ̀ tó bá jẹ́ ẹni tó lè jóni kó máa jó káàgùn máa jáde dẹ́ irú ẹni bẹ́ẹ̀ kó tako láti máa sùn sórí táìs àbí lórí sínú ac àbí ibi tí ó bá jẹ́ pé ó tutù jù sọ̀rọ̀ tí mo sọ yẹ yìí ó bẹ́ẹ̀ kí irú ẹni bẹ́ẹ̀ kó máa làágùn ní gbogbo ìgbà pé kí gbogbo ara kó máa tutù dẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kó reduce weight.
1: wẹ́n tẹ̀ ń gbọ́ wa lé mo mọ̀ pé ẹ̀ ń fi ọkàn bá wa lọ. Bàbá Èkìtì lórí ètò ìlera lọ̀rọ̀ la wà lọ́wọ́ báyìí. Bàbá mo fẹ́ kẹ́ ẹ túpè nọ́mbà yẹn fáwọn èèyàn tó ń gbọ́ wa lé torí àwọn kan ṣe ṣí rédíò wọn báyìí àti tẹlifóònù nọ́mbà yẹn fún gbogbo ọmọ Nàìjíríà.
0: Ẹ ṣe olóòtú gbogbo ibikíbi tí ẹ bá ti láǹfààní láti gbọ́ mi bá a ṣe ń sọ̀rọ̀ lórí ètò ìbáyìí. Ní Àkúrẹ́ a wà ní Adé Super Hotel after Iléṣà Garage nínú hòtẹ́ẹ̀lì yẹn gangan ni tẹ́ bá ti wọ bẹ̀rẹ̀ sọ pé ẹ fẹ́ rí Bàbá Èkìtì. Tí ó bá jẹ́ pé Òǹdó àti agbègbè Òǹdó lẹwà ẹ máa bọ̀ ní House 8 Road 7 Pélé Òǹdó City. Ẹni tó bá dẹ̀ wà ní Ọ̀rẹ́ bóyá Ọ̀rẹ́ àti agbègbè ẹ̀ lẹwà. Mandarin Resort la wà ní Ọ̀rẹ́. Mandarin Resort yẹn wà ní opposite Mega School ní after Idimango Junction. Inú ibẹ̀ ni ọ́fíìsì wa wà ní Ọ̀rẹ́. Dẹ̀ gbogbo Òkìtì púpà àti agbègbè ẹ̀.
1: Àti agbègbè rẹ̀ bàtà
0: a wà ní Maryland Hotel. Inú ọgbà Maryland Hotel yẹn la wà ní Òkìtì púpà. Bẹ́ẹ̀ tẹ bá ti débẹ̀ sọ pé Bàbá Èkìtì lẹ bèrè. Nọ́mbà tí ẹ lè pè wá sí ni 08155 78 70 27 080 55 55 78 70 27
1: ni nọmba yẹn. Bàbá Èkìtì a ti sọ̀rọ̀ nípa oríṣiríṣi. Bàbá kí ni ó máa ń fa rọpa rẹ̀ sẹ̀ gan.
0: Ẹ ṣe olóòtú torí àkókò wa lórí ètò ẹ jẹ́ kí n kà sáré fẹnu bà á díẹ̀ díẹ̀. Àìsàn rọpa rẹ̀ sẹ̀ yìí òun tún yàtọ̀ sí àwọ́ká ó lè yàtọ̀ sí aromalégun.
1: Ṣé ìdí nìyẹn tí mo ṣe ní kẹ́ka gbogbo ẹ̀
0: wá. Bẹ́ẹ̀ni sà ṣe rí èyí jẹ́ àìsàn kan tí ó máa ń ṣẹlẹ̀ nípasẹ̀ iṣan ara.
1: Iṣan ara nìyẹn bá
0: dúró. Bẹ́ẹ̀ni sà tí iṣan ara bá daṣẹ́lẹ̀ nígbà tí iṣan ara bá ní ìdí lọ́wọ́ láti ṣe lé tólóyìnbó ń pè ní blockage.
1: Tó ní ìpènijà.
0: Tó ní blockage tí ẹ̀jẹ̀ ráyè gbanú ẹ̀ dáadáa. Nǹkan tí ó sábà máa ń lead sí ni ibi tó wáyé kẹ́jọ ó lọ ní ara látòrí dé ẹsẹ̀.
1: Kò ní lè lọ bẹ̀.
0: Ẹ̀jẹ̀ ò ní débẹ̀. So ó máa ń fà á. Then àwọn nǹkan tí ó máa ń sábà ṣe okùnfà irú àìsàn bẹ́ẹ̀ ni wípé àìsàn ẹ̀jẹ̀ ríru, àìsàn ìtọ̀ ṣúgà, àìsàn high cholesterol.
1: Ẹ máa dé.
0: Bẹ́ẹ̀ ni sà lifestyle bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn ẹni tó bá mu nǹkan àbí heavy alcohol ẹni tó ń drink tó yẹ pé drinker ni then ìyẹn lọ bẹ́ẹ̀ lára àwọn nǹkan tí ó lè fà náà ni lack of exercise then excess weight then belly fat ìdí tí mo fi sọ nípa detoxification gangan nìyẹn then lack of sleep ẹni tí ò bá rórun sùn taking of illegal drugs ṣe ti ri bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Ó lẹ́tọ̀ tí èèyàn bá ní kankan tí èèyàn fẹ́ gbójúkọ lára gẹ́gẹ́ bí àìsàn kó rí àwọn òṣìṣẹ́ tí
1: tó mọ̀ nípa ẹ̀ dáadáa
0: tó kú òṣùwọ̀n bẹ́ẹ̀ ni sà. So gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó lè fà á tí àìsàn rọpa rẹ̀ sẹ̀ yìí tí ó lè fi wá. Dẹ̀ ń yàtọ̀ sí ìyẹn olóòtú processed food too much of salt then red meat stress lack of sleep. No, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn then family history bóyá ó ti ṣe nìkan rí
1: lágbólé wọn
0: bẹ́ẹ̀ ni ó lè padà then bad control pills particularly àwọn obìnrin àti smoking wọn máa lo oríṣiríṣi oògùn wọn fẹ́ bí so gbogbo àwọn yóò lè result sí bí rọpárẹsẹ̀ ni yóò fi máa wá.
1: àtúpẹ́ lọ́wọ́ yín Bàbá Èkìtì ẹni tó bá ní àìsàn rọpárẹsẹ̀ kí ni àwọn àpẹẹrẹ tí ó máa rí gan.
0: Ẹ ṣe olóòtú a rí pé face dropping ìyẹn ni wípé ojú lè máa wọ́ sẹ́gbẹ́ kan kẹ́nu máa wọ́ sí ẹ̀gbẹ́ kan on one side bẹ́ẹ̀ ni sà then yàtọ̀ sí ìyá rí pé arm weakness kò ní lè gbà pa kò ní lè gbẹ̀sẹ̀ ní láì nìkan tí kìíní ẹ̀ bá ṣe then speech stores a rí pé bóyá ọ̀rọ̀ ẹ̀ ò ní clear tó bá ń sọ̀rọ̀ àbí kó má tiẹ̀ lè sọ̀rọ̀ rárá then sudden bloodness tó jẹ́ pé in one eye ẹ̀gbẹ́ ojú kan kò ní fi ríran dáadáa severe headache orí lè máa fọ́ irú ẹni bẹ́ẹ̀ ní gbogbo ìgbà tó tayọ bó ṣe ń ṣe tẹ́lẹ̀ then sudden confusion àti loss of balance irú ẹni bẹ́ẹ̀ ò ní lè dúró dáadáa.
1: Kò ní lè dúró dáadáa. Bàbá ẹ̀jẹ̀ wọ́n bèrè ní ẹ̀jẹ̀ bèrè kíní kan báyìí. Ẹ mọ̀ rí pé gbogbo eléyìí tá a sọ látẹ̀kan ẹ fi òyìnbó sínú ẹ̀. Ẹ ṣé kí ni ẹ bá ń lé ní àbí àjogún báwo ni ètò òyìnbó ṣe jẹ́ nú ọ̀rọ̀ yìí. Tó yà mí lẹ́nu sá.
0: Ẹ ṣe olóòtú méjèèjì ni ẹsẹ̀ méjèèjì la fi dúró níbi iṣẹ́ yìí. ajogun ba wa nbe ajemogun wa nbe ajogun ba yen ni pe abanle egun ewe egun ebo
1: olodun baba yin
0: le ti bayin baba ese ile e lo ile bebe lati makala ti ma meji ṣugbọn ti ajemogun be ni pe akawe ku
1: ekawegun be ni eyan to ba ni ekawe gan yo kunura re dada
0: tori pe o ti tayo pe bayi ni awon baba wa sese ni gba kan bi aye ba se yin le yan se n tele
1: mo so pin ma kun
0: be ni sa bo so fun je tawon eyan nje laye awon baba wa yen ki n so lawon eyan nje
1: eyan ba je nru e se lo digun be
0: so awon nje tan je nsin ko si laye igba yen gbogbo oro awon nkan eyan gbudo ma iyen ma nje ki itoju aisan ko se kini ko isi ko de dera lati se
1: e je tun bere kini kan baba ikiti yen ki bawo lo se je baba ikiti ẹyin ni baba to wa lekiti na abi eyin le bawo ekiti to
0: awon kan ni abi gugu ekiti e mo ti so tele lori eto yi okun ni gun ko ma le bi to ti fa wa ebi ti ran ti wa ti wa ni awa iru emi o le bi gugu eni to wa ni
1: o ya mi lenu gba gbo baba ekiti
0: baba ekiti ara ke gbo mi lo le e se mi le mi keta ara ke lekiti o jare o
1: baba ekiti na baba ekiti le gbo yen lati ori eto ilera loro baba e ba pe number yin le kan si kesi pe address ibi ti ewa awon to ba fe wa fun itoni ati awon to fe pe pe baba o bawo la se se leyo awon be lowo yin ko to di pe a ma lo lori eto
0: yi baba ka to ma lo lori eto yi lootu seri aisan kan to wa na to je pe o common lari awon
1: e ba o ti yin si
0: itoni seri ito yo wa korisirisi elomi ani ati jeta ohun ti nto
1: ohun to o wa npo ju
0: be ni elomi ka ani ati jeta ohun
1: ohun to rara
0: olootu ninu mejeji ko se le
1: to da
0: be ni
1: olo ma se wa
0: amen sir seri ito sugar le fa keyan ma to ni gbogbo gba to je pe loru ato bi e marun mefa meje kilo to ma ni day time uncountable times lo ma fi to iyen lo be then ki wa nse gbogbo ito lo je ito sugar ni to ba ni urinary tract infection na a ma to wele wele be ito a ma seko elomi le ma to ki to ba n to yin gbara a ma ta iru eniyan ti mo wi pe urinary tract infection ito yen le ma po a ma wa kele kele kele be then iyen lo be then gege bi etima na ai le to ele ti oloyinbo n pe ni iseto constrict iyen eniyan o ni le to ẹni yẹn ò ní lè tọ
1: ò ní lè tọ
0: bẹẹ ni sà ò ní lè tọ ó lè ṣẹlẹ ó lè jẹ láàrin òru ló gbogbo so gbogbo àwọn nǹkan wọn tó bá ti rí bẹẹ ẹ pè wá gbogbo ẹni tó bá ń gbọ wá ní àkúrẹ àti agbègbè ẹ máa bọ ní adé super hotel ibẹ láwà gbogbo ẹni tó bá ń gbọ wá londo àti agbègbè ẹ máa bọ ní house 807 pélé ondo city bẹẹ ni ẹni tó bá ń gbọ wá ní ọrẹ àti agbègbè ẹ máa bọ ní mandarin resort ibẹ̀ láwà ní ọ̀rẹ́ then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní òkìtìkú àti agbègbè ẹ má bọ̀ ní maryland hotel ibẹ̀ láwà then nọmbà tí ẹ lè fi pè wá ní 08155787027 08155787027.
1: Bọ́lá tí ẹ̀kan lórí ètò ìlera lọ́rọ̀ lẹ́yìn tí mo gbé bàbá Èkìtì wá gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ ni tó lọ́wọ́ bá mi fi ewé àti egbò tó fi ṣe ọmọ aráyé lóore lórí ẹ̀. Ẹ jẹ́ ká máa lọ lásìkò yìí ná eré àti ayọ̀ àti ìdùnnú làwọn kò fi pàdé nígbà mìíràn.
2: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
3: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba mission kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba mission gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
4: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà. Ọjà ọdún ti bẹ̀rẹ̀.
5: Ọjà ọdún ti dé. Àdàbà gbé.
4: Kí lẹ ń tàṣà? Kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde. Lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá ta yọ orílẹ̀ ìgbà pé ṣẹ́gisẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
6: Bóyá ẹ máa bọ̀ wá o.
4: tiwọ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. orí ètò ọjọ́ ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀tàfẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní mọ̀sílò building lẹ́gbẹ̀ẹ́ eight division police station ọba dẹ́ṣidà road àkúrẹ́. kẹ́ ní ètò ọjọ́ ọdún lẹ ti fẹ́ polówó ọdún yìí á dùn yògbà yògbà á jì jó ta warawara. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé karim 08032474686 tàbí fẹ́bi sórí 08060864428.

0: yọ̀ọ̀kùn èkìtì kẹtì ẹ̀mí ọmọ orin gọ́rọ́sọ èkìtì olúmọlẹ̀kẹ̀ jì bá wẹ̀rẹ̀ ni wẹ̀ lé èkìtì wọ́ fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́rùn abọ̀lú sí díkì ẹ̀ wọ́n fẹ́ ra tẹlifíṣàn ni o wọ́n fẹ́ ra fáànù ni o wọ́n fẹ́ ra deep freezer wọ́n fẹ́ ra washing machine wọ́n fẹ́ ra microwave wọ́n fẹ́ ro kitchen gas cooker and co ẹyọ abọ̀lú sí díkì ẹ̀ wọ́n yóò asan díẹ̀díẹ̀ kan dẹ̀ gbà ne èlé èlé lórí wọ́n yóò san lóṣooṣù wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ́ ṣó ti yé ọbẹ̀ náà rọrùn yeyeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ lè danco plaza lajì lọ́sùn lado èkìtì ẹ̀ owó ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 0707484-3351 èmi pé lẹ́ẹ̀kan sí 0707484-3351 ṣó ti yọ yáre rúlẹ̀
1: o. padà má lọ síbẹ̀ yẹn o marketing office àdàbẹ́ fm ni wọ́n ń wá nọmba one lawa ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ a division police station ọba adéṣídà road nílùú àkúrẹ́ o dẹ̀ tún lè pe marketing manager sórí.

0: Today's message is Christ, our Lord.
1: Ènìyàn jẹ́ Ọlọ́run. Ọlọ́run fúnra rẹ̀ sì ti mú ìdájọ́ tó yẹ kó tú sí orí ènìyàn wá sí orí Jésù Kristì ọmọ rẹ̀.
0: You can collect your pardon by coming directly to your benefactor, the Lord Jesus Christ.
1: Ọ̀nà kan ṣoṣo tó lè fi rí ìdáríjì gbà àti ìdáǹdè ni wíwá sí ọ̀dọ̀ ẹni tí ó ti ra ìdáríjì àti ìdáǹdè fún ọ.
0: He knows your name and every terrible deed you have ever thought or done.
1: Jésù Kristì mọ orúkọ rẹ, ó sì mọ gbogbo ohun búburú tó ti ṣe lórí ilẹ̀ ayé.
0: And he is willing and ready to forgive.
1: Ayọ̀ ọkàn rẹ̀ ni wípé kí ó dáríjì ọ, kí ó sì rà ọ padà.
0: But you must come to him.
1: Ṣùgbọ́n o gbọ́dọ̀ wá sọ́dọ̀ rẹ.
0: No one else can rescue you from that judgment which will surely break upon your head otherwise.
1: Kò sí ẹnikẹ́ni tó lè gbà ọ sílẹ̀ kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run tí ń rọ̀ dẹ̀dẹ̀ bí òjò tó fẹ́ rọ̀ lórí rẹ àyàfi Jésù Kristì nìkan.
0: He has purchased release and he alone can dispense it.
1: Ìdí ni wípé òun fúnra rẹ̀ ló ti ra ìdáríjì fún ọ, òun nìkan ṣoṣo ló lè fún ẹnikẹ́ni ní ìdáríjì tó ti fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà.
0: Those who never come never receive.
1: Ẹnikẹ́ni tí ò bá wá sọ́dọ̀ rẹ̀ nìkan ni ò ní rí ìdáríjì gbà.
0: Those who think they can be accepted some other way neglect and even despise the grace of Christ.
1: Àwọn tó sì ń rò wípé ọ̀nà àbùjá kan wà táwọn lè gbàdí ẹni ìgbàlà, àwọn yẹn nìkan ni kì í náni iṣẹ́ ìgbàlà ńlá tí Jésù Kristì ti ṣe.
0: They will receive nothing but will abide in spiritual death and enter everlasting ruin.
1: Irúfẹ́ àwọn bẹ́ẹ̀ kì yóò rí ohunkóhun gbà nítorí wọ́n ti kùnà. Wọ́n sì wà nínú ikú ti ẹ̀mí. Wọ́n sì tí yóò sì mú wọn wọ ìparun àìlópin.
0: Rather, why not receive the life of Christ as risen from the dead?
1: O ṣe kúkú wá sọ́dọ̀ Jésù Kristì, kó o sì gba ìyà ìnípẹ̀kun èyí tó ti fi ikú ara rẹ̀ rà fún ọ.
0: 1 Corinthians 15:45 describes Christ as a life-giving spirit.
1: Kọ́ríntì kìíní orí kẹẹ̀dógún ẹsẹ̀ 15:45 ṣàpèjúwe Jésù gẹ́gẹ́ bí ẹ̀mí tó ń fúnni ní ìyè.
0: Christ becomes our life and supplies to the trusting heart all that is needful for spiritual life and godliness.
1: Kristi fúnra rẹ̀ di ìyè wa àti ìpèsè fún gbogbo ọkàn tí ó bá gbẹ́kẹ̀lé ohun gbogbo tí gbogbo ẹni tó bá gbẹ́kẹ̀lé nílò fún ìgbé ayé ìwà bí Ọlọ́run àti ìwà láàyè ń bẹ nínú rẹ̀.
0: He does what we never could, but we must come to him for that supply.
1: Lóòótọ́, òun nìkan náà ni ó ti ṣe ohun gbogbo tí a kò lè ṣe títí láé, ṣùgbọ́n ó pọn dandan fún wa, a ní láti tọ̀ wá láti lè gba ìpèsè wọ̀nyí.
0: Suppose a self-righteous man entered heaven by reason of his works and religious deeds.
1: Ẹja wo, ǹjẹ́ tí ó bá tilẹ̀ ṣeéṣe ká sọ wípé ẹnìkan tó jẹ́ olódodo ti ara rẹ̀ ó dé ìjọba ọ̀run nípa iṣẹ́ rẹ̀ àti nípa gbogbo àwọn ìlànà ẹ̀sìn.
0: His own efforts then would gain for him access to that glorious place.
1: Yóò mọ wò wípé mo ṣáà gbìyànjú tó àbí ṣèbíṣẹ́ ọwọ́ mi náà ló ṣáà gbé mi débi tó wà tí mo wà yìí, gbogbo rere tí mo ṣe náà ló jẹ́ débi ògo yìí.
0: But he would arrive as having never known God, God's life and love, God's spirit or God's light.
1: Ṣùgbọ́n tó bá jẹ́ wípé nípa rere rẹ̀ tí ń ṣe àti gbogbo nípa ìwà rere rẹ̀ àti iṣẹ́ rere rẹ̀ ló gbàdé bẹ́ẹ̀, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò ní mọ bí ohun tí ìyè Ọlọ́run jẹ́ àti ìfẹ́ Ọlọ́run àti ohun tí ẹ̀mí Ọlọ́run jẹ́.
0: For God is all of these things, yet the man entered apart from them.
1: Bí ẹni bẹ́ẹ̀ bá sì dé ìjọba ọ̀run láì gba ti ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ àwọn nǹkan wọ̀nyí, a jẹ́ pé ẹni bẹ́ẹ̀ kò mọ gbogbo àwọn nǹkan tí a dárúkọ ṣáájú wọ̀nyí.
0: He would be there because of his own light, life and goodness.
1: Ìyẹn yóò túmọ̀ sí wípé tó bá dé ìjọba ọ̀run nípa ìmọ́lẹ̀ ara rẹ̀ àti ìyè ara rẹ̀ àti rere ara rẹ̀ ló gbàdé bẹ̀ nìyẹn.
0: He would be an unknown and uncomfortable stranger in that place, This can never be.
1: Ẹ sì mọ̀ wí pé bó bá wá débẹ̀ o, ìyẹn yóò ìyẹn fi hàn wí pé yóò dàbí àjòjì àlejò àrè tí kò ní ìpín kankan níbẹ̀ nítorí gbogbo àwọn nǹkan tó jẹ́ ti Ọlọ́run ìyè rẹ̀, ìfẹ́ rẹ̀, ẹ̀mí rẹ̀ àti ìmọ́lẹ̀ rẹ̀ ní ń bẹ ní ọ̀run èyí tó sì jẹ́ wípé ó wọ ọ̀run láì ṣe nípasẹ̀ àwọn nǹkan wọ̀nyí.
0: God is the source of all that is good, right, and true.
1: Ọlọ́run ni orísun ohun gbogbo rere, ohun gbogbo tí ó tọ́ àti ohun gbogbo tí ó jẹ́ òtítọ́.
0: That man would have nothing but his own dirty rags of human effort.
1: Nígbà tí ó sì jẹ́ wípé Ọlọ́run ni orísun nǹkan wọ̀nyí, ẹni yìí ò sì ní ìkankan nínú ohun tó jẹ́ ti Ọlọ́run yìí, irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ alákísà òtòsì.
0: Isaiah 64:6 says, all our righteous deeds are like filthy rags.
1: Ṣé ìgbàgbọ́ wípé Isaiah orí kẹrìnlé lọ́gọ́ta ẹsẹ̀ ìkẹfà sọ wípé gbogbo iṣẹ́ òdodo wa pátápátá dàbí àkísà ẹlẹ́gbin.
0: Righteousness is already available in Christ.
1: Mo yọra àyẹ̀rẹ̀ lẹ́nu òdodo gbogbo tí o nílò láti jẹ́ ẹni ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run ń bẹ nínú Kristi.
0: He himself is our righteousness to everyone who comes to him.
1: Nítorí Kristi fúnra rẹ̀ nìkan ṣoṣo ni òdodo fún gbogbo ẹnikẹ́ni tó bá tọ̀ wá.
0: Pardon is full and free, for his purchased price has cancelled every stain and obligation against us.
1: Ìdáríjì àti ìdáǹdè kúrò nínú ẹsẹ̀, ó jẹ́ ọ̀fẹ́, ó sì kún, ó péye fún gbogbo ẹnikẹ́ni èyí tí ó bá kọ ẹsẹ̀ rẹ̀ sílẹ̀ tó sì tọ Ọlọ́run wá nípasẹ̀ òdodo Kristi.
0: But none of this is ours if we do not come to him.
1: Ṣùgbọ́n ẹnikẹ́ni inú wa tó bá kọ̀ láti tọ̀ wá, a ò ní rí kankan gbà nínú ìdáǹdè àti ìtúsílẹ̀ àbí ìdáríjì.
0: And coming, life is offered to those who are dead in trespasses and sins.
1: Ẹ̀yin náà wo ẹnikẹ́ni tó bá tọ̀ wá, yóò rí ìyà ìnípẹ̀kun gbà gbogbo àwọn ẹni tí ó sì jẹ́ òkú nínú ẹsẹ̀ àti àìṣedédé wọn nígbà kan rí, wọn ó di ẹni ààyè nínú Kristi Jésù.
0: Who live in the desires of our flesh, being darkened in our understanding, being alienated from the life of God. Ephesians 2:1-4:18.
1: Ẹ mọ́ gbàgbé wípé Efésù orí kejì ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkejì ó ṣàpèjúwe bí gbogbo àwa ènìyàn ẹlẹ́ran ara ti jẹ́. Ó ní a ti kú nínú ẹsẹ̀ àti àìṣedédé wa, a sì ń gbé ìgbé ayé wa lórí ilẹ̀ ayé láti tẹ́ ìfẹ́kúfẹ́ ara lọ́rùn. Ọkàn wa sì ti sókun, a sì ti yà wá nípa kúrò lọ́dọ̀ Ọlọ́run.
0: Yes, what we need is life as well as pardon, a new and different kind of life that can only be found and supplied by Christ himself.
1: Ohun tí a wá nílò ni wípé a nílò iye ọ̀tun èyí tó yàtọ̀ pátápátá tí a kò sì mọ iye náà, iye tuntun ni tí ó sì yàtọ̀ sí ohun gbogbo tí a mọ̀ nínú Jésù Kristi nìkan sì ni irúfẹ́ iye yìí wà.
0: Jesus said this in John 15:4-5, abide in me and I in you.
1: Jésù sọ ní Jọ̀hánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkẹrin àti ẹsẹ̀ ìkarùn-ún wípé ẹ máa gbé nínú mi àti èmi nínú yín.
0: Just as the branch cannot bear fruit by itself unless it abides in the vine, so neither can you unless you abide in me.
1: Gẹ́gẹ́ bí ẹ̀ka kò ti lè so èso fúnra rẹ̀ bí kò ṣe tí ó bá ń gbé inú àjàrà, bẹ́ẹ̀ náà ni ẹ̀yin kò lè ṣe ohunkóhun àyàfi tí ẹ bá ń gbé nínú mi.
0: I am the vine, you are the branches.
1: Èmi ni àjàrà, ẹ̀yin ni ẹ̀ka.
0: The one who abides in me and I in him bears much fruit, because apart from me you can do nothing.
1: Gbogbo ẹnikẹ́ni tí ó bá ń gbé nínú mi tí èmi sì ń gbé nínú rẹ̀ yóò so èso lọ́pọ̀lọpọ̀, nítorí ní yíyára yín kúrò ní ọ̀dọ̀ mi ẹ̀yin kò lè ṣe nǹkan.
0: He is the living root of all things good.
1: Jésù ni orísun gbòǹgbò ohun rere gbogbo.
0: From the Lord Jesus flows a constant supply of all that is good, right, and true.
1: Òun ni látọ̀dọ̀ rẹ̀ àbí nípasẹ̀ rẹ̀ ni ohun gbogbo rere gbogbo tí ó ti ọ̀dọ̀ Ọlọ́run wá ti ń sàn wá sí gbogbo àwọn lára àwọn ẹni tí ó bá gbẹ́kẹ̀lé gẹ́gẹ́ bí ẹ̀ka.
0: Ephesians 5:9, the fruit of the Spirit consists in all goodness, righteousness, and truth.
1: Efésù 5:9 sọ wípé gbogbo èso ti ẹ̀mí ń bẹ nínú ìsore, òdodo àti òtítọ́.
0: Everyone abiding in him has Christ's very life flowing in himself.
1: Gbogbo ẹnikẹ́ni tí ó bá wá sọ́dọ̀ Jésù ní ìrònúpìwàdà tí ó sì ti di ẹ̀ka lára Jésù Kristì yóò mọ gba àwọn iyì tí ó nílò láti ọ̀dọ̀ Jésù Kristì.
0: And that life produces lasting fruit according to Galatians 5:22-23.
1: Irúfẹ́ iyì tí ń bẹ nínú Kristì yìí tí ẹnikẹ́ni tí ó bá darapọ̀ mọ́ lè rí gbà ni ó lè so èso tí yóò wà títí láéláé gẹ́gẹ́ bí Galatia 5:12-13 ti wí.
0: The fruit of the Spirit is love, joy, peace, patience, kindness.
1: Àwọn èso ti ẹ̀mí ni ìfẹ́, ayọ̀, àlàáfíà, sùúrù, ìsore, ìwà rere, ìgbàgbọ́.
0: Goodness, faithfulness, meekness, and self-control. Against such, there is no law.
1: Ìrẹ̀lẹ̀ àti ìkóra ẹni ní ìjánu, àwọn òfin kan kò lòdì sí àwọn nǹkan wọ̀nyí.
0: All external attempts to secure righteousness, life, and peace are worse than useless.
1: Ohunkóhun tí ènìyàn lè ṣe nípa ti ara láti lè gba irúfẹ́ òdodo yìí pàbó ló já sí kò lè wúlò nítorí nípa ti ara ò lè gba irúfẹ́ iyì àti òdodo tí à ń wí yìí.
0: A guilty and corrupt man remaining apart from Christ has neither the will nor power to please a holy God.
1: Ẹ jẹ́ kó yé wa wípé gẹ́gẹ́ bí ìyá àti bàbá ti bí wa ní ènìyàn kò sí ẹnikẹ́ni tí ó lè tẹ̀lé ìlànà ẹ̀sìn kan tàbí ṣe àwọn nǹkankan láti mú ọkàn ara rẹ̀ mọ́ láti mú ara rẹ̀ yẹ gẹ́gẹ́ bí ẹni tí ń jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run kò lè ṣeé ṣe rárá.
0: Romans 8:7-8. The mindset on the flesh is hostile toward God.
1: Rome 8:1-8. O ni ọkàn tí ó bá dúró lórí ìfẹ́ ti ara, a máa ṣe lòdì sí Ọlọ́run.
0: For it does not subject itself to the law of God, for it is not even able to do so, and those who are in the flesh cannot please God.
1: Nítorí ara kì í tẹríba fún òfin Ọlọ́run, kò tilẹ̀ lè ṣe é ni, àti gbogbo àwọn tí ó bá sì wà nípa ti ara wọn kò lè wo Ọlọ́run.
0: Christ does not exact holiness from us by insisting we obey the law while still in bondage to sin.
1: Kì í ṣe ìlànà Kristi láti sọ ènìyàn di olódodo àbí olótítọ́ nípa títẹ̀lé ìlànà òfin.
0: He rather produces holiness in us by the power of the Holy Spirit, that we might walk in the Spirit and thus not fulfill the desires of the flesh. Galatians 5:16.
1: Ṣùgbọ́n nípa ẹ̀mí, a máa ṣiṣẹ́ oore ọ̀fẹ́ láti sọ ènìyàn di mímọ́ láti inú ọkàn jáde wá, kí irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ ó bà lè máa rìn nípa ti ẹ̀mí láì máa tẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ara lọ́rùn gẹ́gẹ́ bí Galatia 5:16 ti wí.
0: Christ sets us free from bondage to self.
1: Kristi ti sọ wá di òmìnira kúrò nínú ìgbèkùn ẹ̀sẹ̀.
0: That freedom brings a new nature that loves to obey.
1: Ore ofe ti Jesu mu wa yi abi ominira ti Jesu Kristi mu wa yi o wa ton ti iseda titun ninu wa lati ma gbo ti Olorun.
0: Christ supplies liberty to serve others in love.
1: Bakan na ni Jesu tun pese ore ofe fun wa lati le ma sin awon omo nikeji wa ninu ife.
0: Galatians 5:13. For you were called to freedom, brethren, only do not turn your freedom into an opportunity for the flesh, but through love serve one another.
1: Galatia 5:13 sọ wípé nítorí òmìnira ni a ti pè yín sí, ẹ̀yin ará, ẹ má ṣe lo òmìnira yín láti máa tẹ́ ìfẹ́ kúfẹ́ ara lọ́rùn ṣùgbọ́n nípa ìfẹ́ ẹ máa sin ọmọ nìkejì yín.
0: The flesh uses liberty not to bring life, but to ensnare into bondage and corruption by

0: Máa lo òfin nílòkulò, a máa kìí lo òfin láti lè fi òye ẹ̀sẹ̀ yé ènìyàn nínú Kristi, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ a tún máa ru àwọn ẹni tí ń tẹ̀lé ìlànà náà sókè láti máa gbìyànjú láti tẹ Ọlọ́run lọ́rùn nípa òdodo ti ara wọn.
1: But Christ has resolved the confusion and corruption of our own failing efforts.
0: Ṣùgbọ́n Jésù Kristi ti yanjú gbogbo àwọn ìrújú àbí gbogbo àwọn àìmọ́ èyí tí ó lè máa rú wa lójú nípa ohun tí a lè fi agbára àwa tìkára wa ṣe.
1: He has set us free from impossible demands of holiness while we are still abiding in the flesh.
0: Òun nìkan ni ó ti tú wa sílẹ̀, ó ti sọ wá di òmìnira kúrò nínú gbogbo àwọn ìdè àti àwọn ìgbèkùn nǹkan àwọn gbèsè ìwà mímọ́ tí Ọlọ́run ń retí látọ̀dọ̀ wa tí a kò sì lè san títí láéláé. Ó sì tú wa sílẹ̀ kí a mọ́ bà sí nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara mọ́.
1: John 6:63, it is the spirit that gives life, the flesh profits nothing.
0: Ẹ̀gbọ́n ti Jésù sọ ní Jọ́hánù orí kẹfà ẹsẹ̀ ìkẹtàlélọ́gọ́ta, ó ní ẹ̀mí ló ń fúnni ní iyè, ara kò ní èrè kan.
1: Romans 8:2-4, the law of the spirit of life in Christ Jesus has set you free from the law of sin and death.
0: Rome orí kẹjọ ẹsẹ̀ ìkejì sí ẹsẹ̀ ìkẹrin sọ wípé òfin ìyè nínú Kristi ti sọ wá di òmìnira kúrò lọ́wọ́ òfin ikú àti ẹsẹ̀.
1: What the law could not do, weak as it was through the flesh, God did.
0: Nítorí ohun tí òfin kò lè ṣe gẹ́gẹ́ bí ó ti ṣe aláìlágbára nípa ti ara, náà ni Ọlọ́run ti ṣe fún wa.
1: Sending his own son in the likeness of sinful flesh and for sin, he condemned sin in the flesh.
0: Ó ṣe fún wa nípa ríran ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa, ẹni tí ó rán wa ní àwòrán ara ẹ̀sẹ̀, kí a bà lè dá lẹ́jọ́, kí ìdálẹ́jọ́ ẹ̀sẹ̀ ó bà lè wá sí orí rẹ̀.
1: So that the righteous requirement of the law might be fulfilled in us who do not walk according to the flesh, but according to the spirit.
0: Kí òdodo Ọlọ́run kí ó lè fi ẹsẹ̀ múlẹ̀ nínú wa, àwa tí kò rìn nípa ti ara bí kò sí nípa ti ẹ̀mí.
1: The Holy Spirit will lead us into holiness, goodness, and truth, because the Holy Spirit of God is all of these things.
0: Ẹ̀mí mímọ́ Ọlọ́run yóò sì tọ́ wa sí ọ̀nà ìwà mímọ́ àti ìwà rere àti òtítọ́, nítorí ẹ̀mí mímọ́ fúnra rẹ̀ náà ni ó jẹ́ gbogbo nǹkan wọ̀nyí.
1: His very life cannot fail to produce these things in every true follower of the Lord Jesus.
0: Ẹ̀mí mímọ́ tó sì ń fi fún gbogbo ẹni tí ó bá ti rà padà yìí kò lè ṣaláìso àwọn èso rere wọ̀nyí nínú gbogbo àwọn ẹni tí ó bá gba Jésù Kristi gbọ́.
1: Galatians 5:18, if you are led by the Spirit, you are not under the law.
0: Galatia orí karùn-ún ẹsẹ̀ ìkejìdínlógún sọ wípé bí a bá ń ti ọwọ́ ẹ̀mí ṣe àmọ̀nà rẹ, o sí lábẹ́ òfin mọ́.
1: Why are we not under law? Because what God demands, he supplies in Christ.
0: Ìdí ni wípé kí ló dé tí a ò sí lábẹ́ òfin mọ́? Ìdí ni wípé ohun tí òfin ń béèrè, Ọlọ́run fúnra rẹ̀ ti pèsè rẹ̀ nínú Kristi.
1: For all that he requires, power to perform is provided in Jesus.
0: Nítorí òfin béèrè ni kò lágbà kò lè fúnni lágbára láti sa ohun tí ó ń béèrè, ṣùgbọ́n Ọlọ́run ti pèsè ohun gbogbo tí òfin béèrè lọ́wọ́ wa nínú Jésù.
1: A man who loves from his heart will not commit murder.
0: Ṣé mọ̀ wípé bí ẹnìkan bá wà, bí ó bá fẹ́ràn ẹnìkejì láti inú ọkàn rẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ò ní ṣe kúpa ẹnìkejì rẹ̀.
1: He who does not look at a woman and lust in his heart will not commit adultery.
0: Ẹ̀yin náà wo, ọkùnrin tí ò bá tilẹ̀ wo obìnrin pẹ̀lú ojú ìfẹ́kúfẹ̀ láti bá ṣe agbèrè nínú ọkàn rẹ̀, báwo ni yóò ṣe bá ṣe panṣágà papọ̀?
1: The person who does not covet will not steal.
0: Ẹni tí ò sojú kòkòrò kò ní jalè.
1: If you are devoted to God in your heart, you will not turn to idols.
0: Eni ti o fi ara re jin lati ma sin Olorun lati inu okan re wa inu iru eni be o ni bori sa.
1: Galatians 5:16, walk by the spirit and you will not fulfill the desires of

0: lẹ́ka. Mama ra kó mọ gbẹ̀bọ̀. Ẹ̀sà kó fún mi lọ́wọ́ rẹ̀ mi nígbà. Tó o bá ṣàti délé ṣà wábi tẹ́tí ń ta cement. Kí wọ́n bọ̀ ṣe rú ẹbọ yìí nira sí Ọlọ́run. Olúwa ní cement wọn ni kí wọ́n fi pè ilẹ̀ ilé òun olúwa nílẹ̀. Foundation auditorium yẹn wà bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ yìí. Èṣù gbé má gbàgbé. Olúwa wípé ọba tí kì í jẹ nígbèrè òun Ọlọ́run. Sọ èyí tí mo máa wà available fún. Tó o bá ṣàti gẹ́ ti cement yẹn, gbé wá sórí òkè òkò tó Jésù. Mẹ́ṣọ̀ pé mo rí ẹ. Mẹ́ṣọ̀ wípé mo rí cement tó kọ́ wá. Ara mi ṣe ọ. A fẹ́ kọ́ ilé Olúwa. A fún Dáfídì lórí ọ̀fẹ́ láti kọ́. Solomoni ọmọ rẹ̀ la fún lórí ọ̀fẹ́ láti kọ́. A fún ìwọ náà lórí ọ̀fẹ́ báyìí láti kọ́ ilé fún Ọlọ́run. O lè má ì tí ì nílé lórí, ṣùgbọ́n fi eléyìí wọnú májẹ̀mú pẹ̀lú Ọlọ́run. Máa bọ̀ ní ìlú Lẹ́sà. Ibi ọba dé Lẹ́sà sọ́gbọ̀n lórí òkè òkò tó Jésù. Májẹ̀mú wípé gbogbo ẹni tó wà lọ́nà jínjìn, ẹni tí ò lè wá, bóyá ó fẹ́ fi owó ránṣẹ́, ó lè fi ránṣẹ́ sínú àkáǹtì tí wọ́n ń pè GTB.
1: GTB.
2: GTB.
0: 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05

0: bẹ̀rẹ̀ rẹ̀ foundation rẹ̀ ní ọ̀sẹ̀ yìí máa yọ. Iṣẹ́ yìí gbúdọ̀ sojú ẹ̀. Ìwọ tó o bá lé wá máa bọ̀ lórí òkè kí iṣẹ́ yẹn sojú ẹ̀. Ọ̀tá ti lérò pé àlè ṣe ṣùgbọ́n wà bọ̀ jẹ́ kó sojú ẹ̀. Má jẹ̀mú wípé ìwọ lè rí kan. From Tuesday to Thursday ni màá gbé kọ́ lo. Mi ni gbé kọ́ láti Friday mọ́ o. Tuesday, Wednesday, Thursday màá gbé kọ́. Àdúrà dẹ̀ máa rọ̀jò sí ẹ lórí. Yóò dára fún màá gbàdúrà fún ẹ lórí afẹ́fẹ́. Yes, fún ìgbà àkọ́kọ́ 08065748137 08065748137 08065748137 send message pé wọ́n ti send ẹbọ ti yẹ kó o dẹ̀ pè mí. Ìsọ̀rí ẹ̀yin tẹ́ ẹ bá ti rú ẹbọ sìmẹ́ǹtì yẹn ni kẹ́ ẹ pè. Tó o bá ti sọ létí mi pé dádì mo ti rú ẹbọ sìmẹ́ǹtì mi o, màá rà ṣe jáde sí ọ. Ẹ̀rọ pray for you tí Olúwa bá rán mi ṣọ, màá jíṣẹ́ fún ọ.
1: Kò bá ṣàmì.
2: Bá ti ṣàmì báyìí.
1: Ìwọ ni ẹ̀rí kan.
2: Amen.

láti gbogbo wa jẹ́ kí wọ́n bá ní brandi mọ́tò lóríṣiríṣi ẹ̀yìn olóṣìṣì ilé iṣẹ́ lálá ẹ máa bọ̀ bọ́lá sprint kájú ẹ̀ bọ́lá sprint gbọ̀ngàn olóríṣìí printing pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àǹfààní ń bẹ fún gbogbo ẹni tó fẹ́ kọ́ nípa printing pẹ̀lú graphics design lọ́dọ̀ wa bíbọ̀ photo frame pẹ̀lú àwọn customized t-shirt print ẹgbàgbé ẹ ẹ̀dínwó ni gbogbo ẹ̀ lọ́dọ̀ wa number 6 sùúrù lérè lẹ́yìn MTN office along the deal with Sunwater nípínlẹ̀ Ògùn la wà.

0: FM.
1: On your track.
0: I will salute them.
1: Sexy.
2: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbapò kìíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.